ìràwọ̀ kan yọ ọmì lútìtì ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà pẹ́jú sí àfin gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dadi tú fm gbòṣù ó lé téńté ọba láàrin àwọn ọkùnrin dadi tú fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32 fm ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣe wa ni àgbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ ààrẹ nìjẹ lẹ́nu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 fm lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọkàn ni.

sọ pé Oluwa agbára nlá àti ìtara lo fi dá ìlàjà lo ti iná fi sọ kalẹ̀ sọ pé

0: Gànú sí 32FM. Amọ̀ tó ń lọ ní gbòòrò àti pé ká tún rẹ́rìn àìsàkìtì.
1: 32FM 94.9 Laughter House Orí òkè tètè Premier Mọ́kànlá Ìbàdàn.

0: Online Dynamics. Ilé-iṣẹ́ akọrin àjọ tó ti gbẹrẹgẹ jíjẹ sí Nàìjíríà. Kàkàkí tún fan. Wípé lọ́dún 2026 bẹ́ gbèsè. Kó bá wọn rìnrìn àjò. Kó kọ sílẹ̀ nínú àwọn ètò wọ̀nyí. Online Dynamics àti BSB Study Abroad ní Canada àti ní London. Work permit wà nílẹ̀ fún orílẹ̀-èdè bíi Netherlands, Finland, Luxembourg, Norway, Ireland and Canada. Bẹ́ẹ̀ ló wà bákan náà fẹ́ntọ́ fẹ́ gbẹ̀kọ́ ní Canada, London, Finland, Ireland, Hungary, Australia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Online Dynamics lẹ́tọ̀ ìrìn àjò lọ sí China, April and October, Europe, Germany and Netherlands, June 2026, South Africa, May ló bọ́ sí London, November 2026. Ní ti BSB, ìrìn àjò tó ń fọgbọ́n kọ́gbọ́n fi mọ̀ kó mọ̀ pẹ̀lú olókoòwò lágbàáyé. Business supporting business international. Online Dynamics àti BSB. Wọn ò nílò ẹjọ́ àròkúdórógbó. A ti mọ̀ wọ́n mọ̀ sí à ń kó ìrìn àjò fọjọ́ pípẹ́. Ti ẹni kọ́ kàn wọ́n la lọ́fíìsì wọn o. Adépatẹ Abẹ́bí Crescent, Off Edition Police Station, Jericho Ibadan. Telephone 081-0273-8145 àti 080-3242-9497. Online Dynamics jẹ́ ọ̀kan nínú alábàáṣepọ̀ wọn ìrìn àjò ayọ̀.
1: Fún èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tò ní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró ná jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì kọ́, ẹ̀rọ ìfọṣọ, kí ìṣe àlè wa máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
1: Ẹ ní tòótọ́.
3: Káṣá sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
1: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDK wà?
5: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
1: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Kákúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Besnai Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
7: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people them trust Panadol Extra. Them don't prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If it no be Panadol, it no fit be like Panadol. You always dey read the label before not use am. If the symptoms no come out after 3 days, I beg, go see your doctor or physician.
8: Afiju waja wari bendeke, obun waja pa shio, obun shio. No rewu afiju wale, she beton dale si unwa bojumo. Oti di wa o danon ni, wili o yo, hajiwi o le, shukwa agbado. Ora umi, unwebe babo li suju titi, lai bikita, ka dale suju agbara, lai nani akoba ti okte nye yo. Ayika tumo toni toni, unwa agbigbi todo unwo, ni mu idagba soke iba ujo. Ajotin resibo wafu ufi, unwe bofi no ni, wili o yo, o yo state rule of law enforcement authority in Ketata o ajati o sonu ni ki gbo fere olode
9: ADC
10: rise and shine
9: ni oyo oni ke dira nle oluwa bayo o ti wole de odo ti o se gbogbo wa lanfani oluwa bayo iyen ti solutions
10: go ye ata
9: oya oya oya oya oya oya oya oya oya oya

0: dìbòyẹ fún olóyè adégbòyèká taofik adégòkè fún gómìnà ìpínlẹ ọyọ lábẹ àsíá adc.
1: Lo rayowa nitori po lowo lowo ti won ba ntan po rayowa nitori dukia to po to ni okan ti balẹ po rayowa alafia lo gun oro saaju ara re o ilera sile mi gigun gbogbo arun ti se da laye na ko laye fi nse ni bi doti ba po lara ti gbogbo engine ta se da da ba se be to ko se mafoya to ba se bi eni rara tara re o se dede pinu lo kan ya ara re o veniton cleanser ni ko semu agbanu gbade fogede gede ara danu veniton jagun labi panko pe ore ara tomode tagba tokunrin to obirin lo le lo oso kunrin so obirin do pepe veniton cleanser atege Maradan bi korosin Veniton cleanser kiki de gbogi ti o lo tinu la fi se o tu wa ka kire le taja ogun jake jado le Nigeria asi n wa alagbata fun Veniton cleanser pe number code demand 0034051533 0034051533 ile ise emi won naturalist care lo se Veniton cleanser laye tun lo
2: Ìgbìmọ̀ tó ń ṣàbójútó ètò ìnáwó àti àlàálẹ̀ rẹ̀ FSRCC àti àjọṣepọ̀ pẹ̀lú àjọ tó ń ṣàkóso ìgbóhùnsáfẹ́fẹ́ NBC ń lo àǹfààní yìí láti pe àkíyèsí aráàlú sí ìkọminú wọn nípa ìtànkálẹ̀ àwọn tó ń ṣòwò ìyánilówó lọ́nà àìbófinmu IFOs èyí tó ń ṣàkóbá fún ìnígbẹ́kẹ̀lé àti ìdúróṣinṣin ẹ̀ka tó ń ṣàkóso ètò owó níná nílẹ̀ yìí. Àwa ń fẹ̀ yín gbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ yẹra fún ìbáṣepọ̀ pẹ̀lú èyíkéyìí nínú àwọn ayédèrú ayánilówó yìí. Ẹ ṣe ìwádìí ipò tí ìwé ìforúkọsílẹ̀ irú ilé iṣẹ́ bẹ́ẹ̀ wà lórí àwọn alátagbà yìí. www.cbn.gov.ng www.nacom.gov.ng www.pencom.gov.ng www.sec.gov.ng www.fsrcc.gov.ng
3: Ẹpẹ́ CBN sórí 0707-338-4828 SEC sórí 0209-462-1168 àti 0916-772-3240 Olùkéde FSRCC.
4: Ìrọ̀rùn dé. Ǹjẹ́ wọ́n ń wá ọ̀dọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ tó ti tún fóònù rẹ ṣe? Bóyá iPhone tàbí Android. Àbí na wait to unlock your phone dey bother you. Don soft o. Make you jolly go Real Phones Repair and Unlock Services. Níbi tá a ti fi ṣe tútún fóònù àti unlock services rán, kò tán síbẹ̀ o. Bẹ́ẹ̀ la tún ta phone accessories lónìí rọrùn bíi power banks, chargers and charging cables, earbud tàbí headphone. Wait o. Àbí na ring light or tripod you wan buy? Everything dey there gidigba wey plenty. Original and affordable. Our address nko. Number 31C. Post Shopping Complex ní Dojúkọ Cocoa House. Kẹ́ tó wọlé lẹ́ẹ̀tìkan wá lápá ọ̀tún yín. Tẹ̀bá tún wá wọlé tán. Ẹ ó tún kàn wá kúgú. Lápá ọ̀tún yín bẹ́ẹ̀ náà níbẹ̀ bá ṣe ń wọlé. Tolóńtoló wà rèé o. 0706-436-8169 0706-436-8169 Real Phone Repair and Unlock Services. Ojútùú sí gbogbo ìpèníjà fóònù.

0: Evangelical Ministry Incorporated, Goshen Land, Ilugu Estate, along with Jekuru, Odon Elewe Ibadan, Etuigba, the High Christ High School, Oleyo Ododo Nawole, Wawu Emi Olorun Loju Ise, O Ma Foro Re Se, Anu Loruko Jesu.
1: Ase Junika gbe si radio mi, 32 FM ti wa oke.
2: Baba Fendo de.
3: Ati de o. Asiko yen sumo wa daada gbogbo eyan ara le seun pupo baba Afafemi omo wo la da si bayi
4: ojo ti lo be ka ma se ni alafi bo
3: ka jomo ka jomo tori a fe ka ti epe kelu oro ile eko to je ti ile eko unity won pe awon mo wole nbe awon akeko idanileko titi won kini ti o sele si se e ka asiko eko titi won ba won sun sayin ni abi won se afikun e 0705-50949 tabi 0809-70949 hello
4: pati simbe
3: +2349062009
4: e ma fi awon awriwo yeyin so sori ta kan ilu jara Facebook amu aka
3: e karo
5: e ma karo
3: yes I karo
5: e ku se aju bi pe
3: ma
5: baba lo kure mu ki e karo so awu
4: pati ni omo ni
5: lo ko apa ni baju e ku sepa sari ko ti se pe ka soro pupo go laaro you want to just say our clean and go be our countries to sure wa go to African country and we thought it would be awon to je pe kini go to je pe Iran to ti jagu eh won pe so de go nbe awon ti we ko ti ju ni bo wa loju ni ni ti bo wa loju ni ni bi de pe awon ose ti pada jade ni isin pe o ti ko awon pa bai won pada jade ni isin pe won fe da for we to su pe lati gbe to wa si 500 naira ki je pe ko se se ti won ba jade lowo yi e ma je da ti won ba ti o se ba jade ni owo yi pe okay o awon ni in business every awon yan se ma jade
3: ẹ ṣeun adúpẹ́ ṣe aráàlú ó tẹ̀ ló ṣiṣẹ́
4: bẹ́ẹ̀ ni
3: ṣe aráàlú ó tẹ̀ ló ṣiṣẹ́ sí ò ní di pé ẹ̀tọ́ tí wọ́n ni wọ́n ń béèrè
4: ẹ̀kàrọ̀
3: o
6: ẹ̀kàrọ̀ àǹtí mi pé ẹ̀kàrọ̀
3: yes mo
6: ifá ńlá mo kí
4: ẹ̀kàrọ̀
6: mo kí bàbá olúkúnlé náà
4: ẹ ṣeun ma
6: ìyá Elizabeth ni látọjọ torí lórí ọ̀rọ̀ èpè lèmi fẹ́ dá sí wọ́n máa ma ṣe pé jẹ àwọn ọmọ orílẹ̀ níjà ni o nígbà tí ọmọ ẹlẹ́ran wa tá ń jà tamọ́ egun tí ọmọ aláṣọ tó rìn ìhòòhò káàkiri ṣé ó sì dáa bẹ́ẹ̀ wọ́n mọ̀ ọmọ àtẹ̀pọ̀ ìjẹ wa ń yà ni o wọ́n gbọ́ torí ọlọ́run tọ́rùn ọmọ ti wọlé báyìí o alákadà tó ń bá àwọn ọmọ owó ribiribi wọ́n tún gbé lówó ọ̀kadà o náà sọ owó ribiribi làwọn ọmọ fi ń wọ mọ́tò pẹ̀lú tó tún wà lára wa tẹ́lẹ̀ yìí
3: ẹ ṣeun ma
6: ọmọ jẹ́ ó dìjà kán jọ torí ọdún
4: ọmọ jẹ́ ó dìjà kò ní dìjà
3: kò ní dìjà
4: ẹ ṣeun
3: a gbọ́dọ̀ kọrin akéèti lọ́lẹ̀ ìjà
4: ìjà lọ́lẹ̀
3: ìjà unity school wọn àti ìwọlé báyìí bàbá
7: n tinú mi dùn fún ni pé ajàmálàlà ni wayeki bó bá wù wọn wọ́n jẹ́ kí wọ́n máa wọlé tó bá dá àsìkò tí wáyé kì máa gbé ìdánwò ẹ̀ sílẹ̀ ó máa gbé sílẹ̀ ṣùgbọ́n agbẹnikọlu ni àwọn tí ò jẹ́ káwọn ọmọ yẹn wọlé ẹ jẹ́ wò ó
4: àti lálejò ẹ kààrọ̀ ẹ kààrọ̀ sà.
5: Mr. Ojo láti airport.
3: Yes sir.
5: Ọ̀rọ̀ tí kò yẹn náà lèmi náà fẹ́ sọ ṣùgbọ́n àwa àti àwa mẹ̀kúnnù ẹjẹ́ àwa náà mọ àwa náà la mọ̀ fa ẹ wo ẹja wọ ká máa wọnú ilé epo ká máa ríra fún ọba àfowó kù ká máa wọ ká máa jáde làwọn là ń jáde ní ìsìn lóde owó gọbọ yìí àwọn ìjọba yẹn ń gbọ́ wọ́n ń gbọ́ gbogbo ń tà ń sọ n tó bá máa fẹ́ fọ wọn ni wọ́n máa ṣe torí pa ti ń sọ tí wọ́n ti ń gbọ́ pé àfẹ́ pé owó kìíní yẹn ọ̀gára sáwọn kìíní yìí ìbò níye wọ́n fi ń ra àwọn tí wọ́n máa mú búdà ìbò níye wọ́n fi mú nkankan ẹja ṣe iná làwọn náà ṣe tó wà fún ìbálà sí wa lọ́rùn yìí àwa ni ká sọ́ra wa ibi tí ó rọ̀ wá lọ́rùn ní kí gbogbo wọn máa ká máa pariwo rẹ̀
3: lójoojúmọ́.
4: ẹ ṣeun
3: ẹ ṣeun adúpẹ́
4: ẹ ṣeun
3: gbólóhùn ká mọ̀ ríra bọ́lọ́hún báṣá ti ń ṣòwò ṣe gbólò yẹn ò sí lọ́rọ̀ wa mọ́ ni àbí bó.
4: Owó náà wà dáa nísìn.
3: Hello.
8: Hello, akojumọ.
4: Ẹ kààrọ̀.
3: Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti pé wa.
8: Akúṣe ọ̀. Yomi Samuel láti gbogbo Ìmọ̀jà.
3: À ń gbọ́ yín sàn.
8: Ọ̀rọ̀ iná tí Dangote ṣe dá sí. Ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ bá wa bí Dangote.
3: àmọ́ ká tó dìde lórí ìròyìn bàbá Fẹ́ńdọ̀ láàárọ̀ yìí ò ní àyájọ́ ọjọ́ kan lára àwọn olólùfẹ́ wa àwọn náà ń bẹ pẹ̀lú wa lọ́wọ́lọ́
4: báyìí
3: tẹ́tí fm ni wọ́n ń gbọ́ alàgbà
4: olùwàṣẹ́yí òmìnirin prince
3: ọmọba ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú ayọ̀ àti àlàáfíà ilé òní já ṣe mọ fún yín o àṣẹ ìṣàmọ́dún
4: ìṣàmọ́dún ọdún ọjọ́
3: kan ni ají bá dé to you long life and commemity ìpínpín pọ̀pọ̀pọ̀ century two little car.
4: wọ́n ti yé mi apá ọdún
3: ẹ jẹun
4: bàbá olùfẹ́mi ẹ já dágbére
3: ẹ já dìde ká máa lọ.
7: ẹ ṣeun kí gbogbo wa ká ronú jinlẹ̀ ká tó tẹ̀ka ká má ba máa ronú
3: ká má ba jẹ̀ka
7: lẹ́yìn ìgbà tá a bá tẹ̀ka tán ká má ba jẹ̀ka
3: ó dà
4: gbẹmídébẹ̀
3: ẹjẹ́ arántí àkúnlẹ̀gbà àti àdúróyàn tó bá wá di pé kálukú délé rẹ̀ bá a bá ti fi ka tẹ̀ tán ká má padà lọ rè é jẹ̀ka ẹ̀yin náà ẹjẹ́ ayẹra wa wò 32 fm 94.9 à ń wí pé ẹjẹ́ abẹ́rù olódùmarè títí ìgbà náà àti lẹ́yìn ìgbà míì sátúpàdé ara wa ni wá sunkún fúnra wa gbogbo ẹ̀yin tí ẹ bá wa dá sí àgbà náà ni wọ́n ṣe ẹ̀yìn o olúbí ń pé fàtòyè ló kọ́ mi ká ní ọjọ́ rẹ̀.
4: èmi ni kúnlé fani ẹ kú kalẹ̀.

0: ìwòye àti èròngbà tó jẹyọ lórí ètò yìí ló jẹ ti ẹni tó sọ̀rọ̀ tí kò sí ní nǹkan kan ṣe pẹ̀lú ìwòye tàbí àgbékalẹ̀ ìkànnì 32 FM 94.9 Ìbàdàn.
1: Ojúmọ̀ òní tún mọ́ ọ̀yẹ̀ àlàáfíà là kedere lójú ọ̀run. Oníṣẹ́ ọwọ́ ń rẹ́rìn músẹ́, oníṣòwò ń fẹyín láàárọ̀ kùtù. Bẹ́ẹ̀ lára oníṣẹ́ ìjọba ń gbá yágiyágí. Torí bá méjì kọ̀, 32 FM ni wọ́n ń gbọ́ 94.9 ọjọ́ ayọ̀ lónìí.
2: 32 FM 94.9 Laughter House orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn.
3: Where did you buy it? CK. Easy,
4: yes, easy. Ẹ kú àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí. A tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀. Bẹ́ẹ̀ sì ni má jà gbọ́ kan ò sí ń bẹ̀ torí pé ohun tó ti kálé tó ti ka kò ní. Ẹ ti máa gbọ́ nípa CD Care. Ẹni ilé iṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tó lórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní onírànràn tá a bá ń fẹ́ lò. Tá a mọ̀ sí dúkìá, iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀. Àtàwọn nǹkan míì tí ń fi mú kí ayé ó dẹrùn fún ni. Ṣùgbọ́n tá a ń wò wípé bílé ayé ṣe rí lóde òní, ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà? Bẹ́ẹ̀ ni, èyí ni ìdáhùn. Ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n. Lọ́jọ́ òní àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n jẹ́ aṣojú iléeṣẹ́ CD Care. Máa fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn aráalé.
5: Ẹ ṣeun olóòtú, ẹ kú ohun ní àtàárọ̀. Orúkọ mi ni Okunola Abdulhakeem. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ lẹ́ẹ̀kan, CD Care, CDCARE, application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímú ṣẹni nítorí pé ó ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò inú ilé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o, a fẹ́ ra fan ni o, AC ni a bọ́ sílé ìdáná, a fẹ́ ra gas ni o, pot ni o, microwave, fridge ni a fẹ́ ra freezer ni o, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣeéṣe mọ̀nàmọ́ná báyìí ta fẹ́ máa ra bí sólà ìbátà kankan, a tún tà ní CD Care. A tún wá kù lórí ẹ̀ irinṣẹ́lókù tá a fẹ́ ra. Ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò, mo fẹ́ ra sewing machine fún èmi, fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá, mo fẹ́ máa fi ṣiṣẹ́. So gbogbo àwọn kan báyìí ló wà lórí CD Care app. Tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀, kò sí èlé kankan lórí rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín. Ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpàǹbarì ni pé ẹ ní tí sanwó tán tẹ́ fi máa gbé lọ. Àǹfààní tí a fún àwọn èèyàn ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá. Tó bá jẹ́ pé ọ̀sẹ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni, wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn. Tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CD Care mọ̀ palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí, wọ́n mọ̀ gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn. Kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́, wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o, rárá o. Tí wọ́n yá mo ra mattress lọ́wọ́, wọ́n rò pé ok, mo fẹ́ ra gas cooker, ẹ lè mú, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tẹ́dẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CD Care wà fún yẹn. Kan tó sọ pé ṣé wọ́n ń ta mọ́tò? Bẹ́ẹ̀ ni. Ṣé wá ní tó ní mọ́tò dé? Ohun ẹ̀ àní yẹn lórí app nítorí wípé a fa àwọn èèyàn láǹfààní pé ẹ lọ wárú mọ́tò tó wù yín. Kẹ wá sọ fáwa káwo wa lọ bá yín sanwó rẹ̀. Torí a ní ẹni tó bá fẹ́ ra mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 36 months. So tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CD Care wò pé ẹni tó sanwó oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú. Eléyìí serious a jẹ́ pé oníbì kan tó wo ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn. Mò ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000. Nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni, màá dẹ̀ ra mọ san díẹ̀ díẹ̀, mo lè mọ san 20,000 ní oṣooṣù. Tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn, CD Care ó dẹ̀ palẹ̀ washing machine wọ́n gbé wá fún mi, màá tún mọ sanwó lọ. Ṣé bẹ́ẹ̀ ni tí má sọ fún wípé mò ń sanwó díẹ̀ díẹ̀ ni? So tó bá dẹ̀ jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ mọ san owó tí mo jẹ́ bí ìyá lọ́jà, màá sì rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lẹ́nu láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjì láàádọ́ta, that is 48 weeks. Tí n bá mọ́sẹ̀ mẹ́jọ, tí n bá ti san ọ̀sẹ̀ kíní, kejì, kẹta, kẹrin, CD Care mọ̀ pé ẹni yóò níbi tí owó ti ń jáde, a gbé ọjà rẹ̀ fún, yóò dẹ̀ tún mọ sanwó lọ. Nǹkan tí CD Care wà fún ni kò wá sọ wípé à ń gbé apá ibìkan ní Nàìjíríà, a lè ra ọjà o. Gbogbo ibi tẹ́ ẹ bá mọ̀ gbé Nàìjíríà, tẹ́ ẹ bá ti béèrè fún, tẹ́ ti download app wa lórí Play Store tàbí App Store, CDCARE. Tẹ́ bá ti download ẹ̀, tẹ́ forúkọ yín sí, tẹ́ fi phone number yín sí, ẹ ti rán àwọn èèyàn wa tó ti mọ kí yín káàbọ̀. CD Care ò wá ní sọ pé ke sanwo si account kankan o gbogbo nkan te ba fe se patapata ninu app yen li e ti se te ba tin download app yen ba aye te mo fi wo yin si e mo ri nbe bo se nwole bo se njade anfani tu wa fun yin lati pe ile ise wa lori app yen te ba ti download abi ke chat lofe ko si bi te le wa
4: office nigba to je pe ni epe kakakiri
6: office wa ni junction veterinary ni mokola ni ibadan junction veterinary gangan le ti mari office wa e le pe ti mokola yen ti 07074543005 Atoni office ni apata na ninu lepo Sanctuary Filling Station opposite Fairwell Supermarket ele pe ta apata si 07074603911 bakona atoni ni Ogumosho ni shop 3 and 4 Free Mall Shopping Complex opposite former Nitel oni yewa ni Alajiki Road Taki Ogumosho ele pe wa si 07074857555
4: Oro le ti gbo wore yan gbogbo eyin ti e nfe lati ni dukia kan abomi to je pe e tin ro bi pe bo le sese ba oni kini awon se bo si ona na re e tele won CD care o di gba kan na e seun
7: CD care there for you
8: She no le resisa, iro dede ni to de. Eto to poju owo ko nilo ayan no kiri. Besi 32 FM 94.9 Laughter House Ori Oke Tete Premier Mokola Ibadan.
9: Banned not on this frequency.
10: Frequency.
9: I am not here. 32 FM 94.9 After mandatory warning. Side effects of listening include smiling for no reason. 32 FM 94.9 No dull moment.
11: Believe me, I don't
9: mind. No sad vibe. Just 32 FM 94.9 Turn it up. Or happiness. It's got louder, louder, louder.
12: Hello, this is John Bennett from BBC Sports. You're listening to 32 FM 94.9
13: Play the greatest hits of yesterday. Today.
14: And if you think about it, even tomorrow. 32 FM.
13: 94.9. After the tactics comes the play.
15: It's Connor, what's he gonna do? Oh!
13: After the play comes the goal.
15: Could be the match winner from Lionel Messi.
16: Ronaldo!
13: Goal. After the goal comes the uproar. It's sports on 32 FM 94.9.

Aha! Agogo balẹ̀ orokogo, sẹ̀kẹ̀rẹ̀ balẹ̀ ó mè ṣekeṣeke, ọ̀pá òjé balẹ̀ ó mè wóorowó. Ọjọ́ ní pẹ́ ìpàdé kì í jìnà. Àkókò tó láti gbọ́ gbáǹkọ́ gbé ètò náà. Gbélébọ lọ́kùnrin pẹ̀lú obìnrin, onílé ni ẹni àbí àjèjì. Ìwọ náà tẹ́tí lẹ́kọ, wá kọ́gbọ́n nínú ètò yìí. Kò síbi tí ọwọ́ jẹ irin kò dé o. Dẹ́kọ̀ àwúsí títí lọ dẹ́dùn màwúsẹ̀. Ọ̀kan ṣoṣo irin ló ń ṣe gbó. Gbélébọ ọ̀kan ṣoṣo ẹfọ̀ ló ń ṣọ̀dàn. Gbélébọ ọ̀kan ṣoṣo làjànà kú ètò yìí tó ń mi gbó kìjikìji. Lóríṣiríṣi ni ìrírí ayé. Ẹni tó kàn ló mọ̀. Ẹ jẹ́ ká pàdé atọ́kùn ètò yìí ká gbọ́ tuntun tó tún mú wá fún wa. Gbogbo yín la kí ẹ lẹ́ o, ọmọ Oòdùdúwà.

padà ó dòdì àdá òdì àdá padà ó dìbọn bó ṣe tọ́ ò sí mọ́ bó ṣe gbà lóko gbogbo èèyàn ló fẹ́ dolówó òjijì ká pani bí ẹni pajábọ̀gùn kò jẹ́ nǹkan kan lójú ẹlòmíì àfikà ẹlẹ́dàá ó máa sọ́ni nínú ewu gbogbo ẹlẹ́dàá wa ò ní gbàbọ̀dì ewu wà nílé ewu wà lóde a ò ní kòkòrò ìkùnà ò ní kò wá o tọmọtọmọ tọkọtọkọ tayataya a ò ní bá wọn ṣàgbákò. Lóko ọ̀gá àgbà tó nílé iṣẹ́ yìí ni mo fi ń kíyìn o láti ilé iṣẹ́ 32FM nìbàdàn alàgbà tún jí abíòye lónìí kíyìn kí n ṣe ń pẹ̀lẹ́ wọn lè kú bẹ́ẹ̀ tí ń tẹ́tí sí wa adọ́ṣẹ́wà oníbàjẹ́ gbogbo olólùfẹ́ ìkànnì yìí lọ́mọdé àtàlàgbà àti lóko gbogbo àwọn òṣìṣẹ́ ilé iṣẹ́ yìí lápapọ̀ tí í ṣe 32FM 94.9 nìbàdàn gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa dòwò pọ̀ ẹ ṣe àdúpẹ́ dúpẹ́ o ẹ̀yin onílé iṣẹ́ ńláńlá àtẹ̀yìn olókoòwò kéékèèké ẹ máa gbé polówó ọjà yín wá síbi kábà yín polongo kábà yín kéde ẹ̀ ìpolówó ọjà làgùnmu òwò ẹ mọ́ gbàgbé pé ibi ọ̀já jábá ti nájà tiẹ̀ gbogbo ẹyẹ ní ìbáná ǹjẹ́ gbélé-gbélé adóṣùàmì ló ń lò ó àìgbélé adóṣùàmì lẹ̀ǹgbẹ̀ kì í jóni lọ́wọ́ kì í jóni lẹ́nu òkèlè bí ìyẹn ò sí ẹ má fọkàwé ìyẹn ẹ jẹ́ nǹkan sẹ́ka àpolówó ọjà báyìí o màtàmátà ló ń ṣe wọn lọ́jà ìjìgbò mẹ́kùn-ún

Ilé-iṣẹ́ 32 FM Lawai 94.9 Ibadan. Ẹ̀kọ́ àbọ̀zá fún ètò gbélégbọ́ pẹ̀lú Kọ́ládé Alábí ọmọọba lóde òṣogbo. Ilé ayé yìí, ilé asán, ilé ayé àfọwọ́bà fílẹ̀ ni. Gbogbo nǹkan tí yóò tàn yóò kulẹ̀ lẹ̀. Wọ́n fi ilé kan hàn mí lójú ìtàkùn àgbáyé, ilé kan tó jẹ́ tolówó ni. Ọ̀kan nínú àwọn olówó ìlú yìí lo nítọ̀hún o. Mọ́tò tó wà nínú ilé ọ̀hún nígbà tí mo kà ó jẹ́ 11 vehicles. Àwọn mọ́tò táwọn olówó ń lò nígbà náà ni.

àwọn onílà àkàyè tó bá ń gbọ́ mi lákòókò yìí tí wọ́n bá gbé tí mò ń sọ yìí ẹ̀ wò wọ́n mọ̀ wípé wáàsí àti wàásù ńlá gidigidi ni ìwọ olùgbọ́ mi yìí máa ní lọ́kàn ní gbogbo ìgbà wípé ìgbàkigbà ni ẹlẹ́mi le gbà á mo máa ń sọ fún yín lọ́pọ̀lọpọ̀ ìgbà tó bá ní ohunkóhun láti ṣe má fi falẹ̀ má dájọ́ sí tètè ṣe lákòókò ọ̀la lè pẹ́ jù

ẹlòmíín wọn ní nǹkan tó jẹ́ pé àwọn nìkan ni wọ́n mọ̀ nípa nǹkan ọ̀hún. Wọ́n ní dúkìá àwọn nìkan ló mọ ibi tí dúkìá tí wọ́n ní wà. Kódà onílé tó kọ́ pamọ́ síta yàtọ̀ sí èyí tóun àti ìyàwó àtọmọ ń gbé, ìyàwó ẹ̀ kò dẹ̀ mọ̀ wípé onílé míì síta. Olówó ní báńkì, ìyàwó ẹ̀ kò mọ̀ wípé olówó gidi ní báńkì. O òun ò lówó, òun ò lówó, kò sówó, kò sówó náà ni tí ń sọ fún ìyàwó ẹ̀ ní gbogbo ìgbà.

tó bá jẹ́ kan nínú ẹni tó ń ṣe báyìí lọ yíwà padà lọ yíwà padà o tètè ṣe àtúnṣe báyìí ọlá lè pẹ́ ju gbogbo ohun tó ní ìyàwó ọmọ nǹkan kan nípa ẹ̀ àwọn ọmọ tó bí wọn ò mọ nǹkan kan nípa ẹ̀ bọ́lọ́jọ́ bá wá délé ní báwo ni gbogbo nǹkan wọ̀nyí ò ṣe ní sókùnkùn sí wọn àní bọ́lọ́jọ́ bá délé ní báwo ni gbogbo nǹkan wọ̀nyí ò ṣe ní di tẹni ẹlẹ́ni tí ò ní di tẹlòmíì

níyàwó tó dẹ̀ bímọ ṣe bó lóbi ó sì lẹ́gbọ̀n èyí tó bá wúlò nínú mọ̀lẹ́bí jí ó mọ̀ sí i ìdí ni pé alẹ́ ni yóò pẹ́ kó yá lọ́ọ̀yà tó wá kó gbogbo ogun tó ní síkàwé ẹ̀ ṣe béèyàn ni ṣó wa yẹ ká nígbàgbọ́ nínú lọ́ọ̀yà ju ìyàwó wa tàbí ọmọ bíbí inú wa lọ sẹ́fọ̀n sẹ́fọ̀n ó gbọ́dọ̀ lẹ́ni tí ó ṣe fún ó gbọ́dọ̀ ní ẹnìkan tó ṣe é finú hàn.

0: padà. Obitibiti owó ló wà ní báńkì tó ṣe pé ẹni tó ni owó ọ̀hún ò sí láyé mọ́. Ẹbí àwọn òṣìṣẹ́ báńkì tí mọ̀lẹ́bí tí ò dẹ̀ mọ̀ wípé ó ní owó nípa mọ́ ní báńkì ẹni báyìí. Báńkì lè mọ̀ ó ti kú, báńkì dẹ̀ lè mọ̀ tí ì mọ̀ wípé ó ti kú. Bí wọ́n bá wá gbọ́ pó ti kú, ṣebí n tó yẹ kí wọn ó ṣe ni láti wá mọ̀lẹ́bí èèyàn yìí kan yálà ìyàwó tàbí ọmọ ẹ̀, kí wọn ó dẹ̀ lọ sọ fún wọn wípé olóògbé lówó lọ́dọ̀ wa o, àbí a ò dẹ̀ lè sọ bóyá òfin báńkì làwọn náà ń tẹ̀lé pé òfin ò ní kí wọn ó sọ fún mọ̀lẹ́bí kankan nípa owó olóògbé tó wà lọ́dọ̀ wọn.
1: Ọ̀rọ̀ kìíní wá

0: padà.
1: Ẹ bó fi ò bá wá fàyè gbà á ṣe olóògbé ò fi ó kọ ẹnìkan sílẹ̀ nínú ìwé ni gẹ́gẹ́ bí next of kin ẹni tó súnmọ́ ni pẹ́kípẹ́kí tí wọ́n lè kàn sí nígbà tẹ́ni tó lowó yìí ò wá sí ní ayé mọ́ àbí ó nìyẹn mọ̀lẹ́bí gan-an wọn ò mọ̀ pé èèyàn wọn yìí tó kú wọn ò mọ̀ pé lówó ní báńkì ṣé owó yìí títa wá ni yóò jẹ́ ṣé báńkì ó kàn kó pamọ́ ni àbí kí ni yóò ṣẹlẹ̀ ewó lè wò.

ilé ayé yìí ó deep gan o ó deep ó deep gan bí àṣà àwọn ilé ìbọ bẹ́lòmíì bá ń fi nǹkan pamọ́ fún mọ̀lẹ́bí ẹ̀ a ò tún lè bù a ò lè bù ẹbí míì wà tó jẹ́ pé ẹbí kẹ́bí ni inú tí wọn kì í dùn sí lọ síwájú ọ̀kan nínú wọn èyí tó bá fẹ́ gòkè nínú ẹbí wọn wọ́n ṣetán àti fà wálẹ̀ wọn ní ìwọ ń bolò ń lọ ó fẹ́ gòkè mọ́ wa lọ́wọ́ kọ́ ó ti ò níbì kankan lọ o a ó jọ wà bákan náà ni dàbí mo ṣe dà gbogbo ọ̀nà bí wọn ó tètè ṣubú ni wọn ó máa wá.

tẹ bá ń gbọ́ pòkété pòkété tẹ bá ń gbọ́ pòkété pòkété ẹ mọ́ yàsọ̀ tún ẹ mọ́ yàsọ̀ sí ilé alálàbí lójú ìgbà lọ o mo kẹ̀tẹ̀ ń fẹ̀ sí 32 fm nìbàdàn ẹ kú iṣẹ́ níbikíbi tẹ bá wà báyìí tẹ ti ń gbọ́ mi. Kìí ṣiṣẹ́ ọba làágùn ẹ mọ́ sọ bẹ́ẹ̀ mọ́ o ẹ̀tẹ̀ pamọ́ṣẹ́ kí bùbá yín le bò dodo ẹ mọ́ gbàgbé pé iṣẹ́ lògùn ṣẹ́ aṣọ lògùn òtútù gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà báyìí ẹ mọ́ ṣèmẹ́lẹ́ o lónìí ọjọ́ ṣẹ́gun tuesday ìlú yìí ò ní gbàgbàkúgbà ibiṣẹ́ wa yìí náà kò ní gbàgbàkúgbà.

àwọn ọmọ wọn ti yàyàkúyà tí wọn ò mọ tó jẹ pé ọtọ ni táwọn ọmọ náà ń dánwò níta ṣùgbọn tí wọn bá délé tó jẹ pé wọn ò máa díbọn ni. àwọn ọmọ wọnyí owó kéékèèké ò tiẹ̀ wá jọ wọn lójúmọ́ àbí nígbà tọmọ ogún ọdún ti ń gun mọ́tò ayé bàjẹ́ o. nígbà tí wa àti ìlẹ́gun kẹ̀kẹ́ ká tó wá sọ pé mọ́tò. àwọn ọmọ wọ̀nyí wọn ò tiẹ̀ wá dá mọ́ wọn wípé bíi mọ́tò kékeré kan bíi eléyìí tí wọ́n fi ń se taxi ń bàdàn mọ́tò kóńkó ló báyìí.

0: ọ̀rọ̀ tí ààrẹ sọ ní gbà náà rí ẹjẹ́ àdé nígbàtí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú alátakò táwọn náà wá fún gómìnà náà ní àwọn ẹ̀sùn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kàsí ọlọ́run lórí ọ̀rọ̀ àǹfìdízù tan jẹnẹrétọ̀ tí ń tan street light wa gbogbo kí ni gómìnà náà fi fèsì.
1: tó bá jẹ́ pé wọ́n ṣe ná bí wọ́n ṣe promise ni ní máa fi dísù jẹnẹrétọ̀ ká máa fi power iná.

0: ese ti gomina Seyi Makinde ti awon na fifi sire minister tegbe awon si ti bota anjo ni chani awa ara ilu gan la nbe awon pe minister slow down ina yi ti freezer ti gbo e wa di pe block ilu ku yi inu ojo la se wa ojogun yemi farumbi are so pe ta mo ba nbo wa fun sakiji nje na ba ti duro re to ti awon na bi le so pe sakiji ta mo nbere fun yi e ka se idajo won ni abi bo gomina na ti ti buwo lu adun fun pe eyin na ti le mo pese na ba o ti wa se street light awon na so pa mo se na won se melo kan ni joni ti so pe phase 1 ina ya won yan si nbere bo ni so tin tan awon boyan tin lo ekeji e wa se street light awa koko nlo gas ngbo daarin kan atun wa bere si ni lo disu oro na la meje jijon awon egbe alatako ni pinle oyo won so lu gomina gidi gan ni 28 billion naira won lele na le se n to ya muri awon na wa da pada pe taare ba si ri ni so ye ka se mo fi diesel power generator ugbo le fi nworo yi tori awa ralu on loro kan
1: e je kin bere pelu nkan ti minister so mo lo so pe ina ti po awa la wa nbe won sin pe nkan ta ko si fiti di ani ni emi mo bi ti o ti so ile o mi ma awon to so ile yi o mi mo ilu ibi ti won ti ri na ini to ti wa po yi o oya adugbo to ngbe ni Ibadan abi Labuja ni o tori emi o awa ma rin kaakiri a si mo pe ileise gbogbo mawuran ati igbohunsafefe to wa ni Ibadan abi ile to wa Lekoo tabi to wa Losogbo tabi to wa Nkanu mo pe won ri na lo mo pe diesel na na ma lo so mi mo bi ti na na wa na ni o so sipa mo ko gba wi pe o kan so ye ni e de ka wa pada si oro yi tan are na ju ju lu daada je mo pe ni jona na o tu so o pe ti ti o ba ti si na o wa shalaye talaye o ma de ti adequate o pari na ni but ejeka wo tito street light ti oyo street light bere the first time governor
0: o mi tun 1.2
1: ben ngba na tinubu ti so pa to so ngba na Buhari lo wa lori nigba na state ti ni ase lati bere ina nitori pe atuse constitution ti won se to fun awon ijoba ipinle ni agbara lati ma pese ina national assembly to koja lo lo se sugbon Tinubu lo se buwo lo so ni akoko ti Seyi Makinde bere street light ko ti ni agbara constitutionally lati ma pese ina esi mo pe ko to debe asiwaju e en to siwaju e una sha won street light ko ti ngba mi ti ojo ba ro ma wo pole e dani te ba ran ti e to ba gba parliament ro ta ma ran ti e to ojo ba ro lasan lasan the fiber pole ton fi gbe na na a ma gbe o n bere ni first time e o si so lati bere pe won ma lo gas tabi diesel ko so pe won ma lo solar nítorí pé kò tiẹ̀ ní agbára ń gbà náà láti generate electricity. Nígbà tí National Assembly ní 2023 nígbà tó kù díẹ̀ kí Buhari lọ tí wọ́n ṣe òfin tó fún ìjọba ìpínlẹ̀ láàyè láti máa generate iná. Nígbà tí Tinubu débẹ̀ ò sign yẹn. Èmi sì mọ̀ wípé ìjọba Ṣèyí Mákindé bẹ̀rẹ̀ láti máa generate solar light. Ẹni tó bá fẹ́ dé ilé ìwò kó lọ gbogbo secretariat lónìí wọn ò sí lórí national grid. Solar ni wọ́n máa ń lò.
0: Orí solar yẹn ni wọ́n wà.
1: Tó jẹ́ pé ìjọba Ṣèyí Mákindé pèsè lẹ́nu ọdún mẹ́ta yìí. Ẹni tó bá lọ tó bá léèyàn tó ń ṣiṣẹ́ secretariat sí ní tẹ́bá tó gbé kúkà dání àbí tó gbé ẹ̀wà dání tàbí tó gbé nǹkan kan dání ó fẹ́ lọ sí ní secretariat ni kó lè gbé wáliwájẹ. Nítorí pé the electricity there tó pè ní phase one. Ẹni tó bá sì ní ìfẹ́ á rí pé wọ́n ní plan for phase two tó máa cover lot of what the UI and so on and so forth. Generation of electricity. Nígbà tí wọ́n fún ìjọba ìpínlẹ̀ ní agbára láti ṣe nǹkan kíní tí Ṣèyí Mákindé ṣe ni kó set up organization tí ó máa ṣe torí wọn ò ní agbára àti ṣe tẹ́lẹ̀ só wọn ò ní organization yìí. Tó bá wá set up organization yà wá study gbogbo Oyo State pé báwo la ṣe lè provide iná fún àwọn area tí ò ní iná. Wọ́n wá wo area wo la lè lo solar fún, area wo la lè lo wind fún, area wo la lè lo water fún, area wo ni federal government ń dé torí pé a fẹ́ compliment ẹni. Torí gbogbo wọn wà under the National Nigeria Electricity Regulatory Commission. So eléyìí ó kàn nítorí pé wọ́n sá òfin lónìí pé lọ́la màá bẹ̀rẹ̀ iná. So wọ́n ti ní template yẹn tó ti ń develop. So argument pé wọ́n ní 3.0 ó ṣe street light pẹ̀lú diesel kò sí nǹkan tó lè ṣe yàtọ̀ sí yẹ nítorí pé kò ní agbára constitutionally ní àkókò náà láti pèsè iná fúnra ẹ̀. Lákòókò náà Tinubu ò tíì di president. Nígbà tí a wá dé 3.1 àbí ní Tinubu di president nítorí ó ṣèlérí wípé àwọn olóṣèlú kọ̀ọ̀kan máa ń sọ lé tó wù wọ́n nítorí kọ́ mọ̀ pàwọ́ gan kì í rántí. Mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ Captain Peter àtàwọn iléeṣẹ́ díẹ̀díẹ̀ tí wọ́n máa mú gbogbo nǹkan ìlérí tí president ṣe fún wa tó mú wa sí ìrántí. Tó bá jẹ́ pé ó mú ìlérí nǹkan tó sọ̀ṣẹ́ ni kò yẹ kí national grid wa máa kò láàṣọ almost every week. Tó bá jẹ́ pé ó mú ìlérí náà ṣẹ ni kò yẹ kí transmission lines wa kó wà bó ṣe wà ní 2023 nítorí kò tí ì sí ìgbésẹ̀ rárá tí ìjọba pé lórí transmission line. Ṣẹ́rí electricity pín sí ọ̀nà mẹ́ta. Àwọn kan máa ń generate electricity a máa pè wọ́n ní genco. Àwọn ẹ̀ ló ń generate. Ó lè jẹ́ hydroelectricity bí eléyìí tó wà ní Kenji àbí eléyìí tó wà ní Ṣiroro tàbí eléyìí tí wọ́n ti pariwo tó gbé wa lọ sí court ní ìlú Èbó Mambila. Ó lè jẹ́ pé ká máa lo gas àbí a máa lo crude. A máa pipe láti Niger Delta wá. Ẹ rí pé the IPP 19 tí Ọbásanjọ́ fẹ́ ṣe mẹ́rin pé ló ṣe nígbà tó fi kúrò lẹ́yìn ìgbà ẹ kò sẹ́ni tó fi kún mẹ́rin tó ṣe yẹ. Mẹ́rin yẹ náà láti máa pipe pẹ̀lú gas ẹ máa pipe gas yẹ wá láti Niger Delta síbẹ̀ ni. A lè wo a lè ní àlò gas a máa lo coal à ń lò mọ́ Nàìjíríà ben cool to wa ni Kogi ati Benue o beta jile to wa ni Enugun jeun wa na toro o le produce electricity ale wo ka ni a ma fi ategun se particularly loke oya ibi ta won ngi ati oke opo si won wa pe ni wind farm ele ni Germany se 4 5 years ago to je pe electricity to wa lati wind farm so opo to je pe won sanwo fun awon eyan lati lo ni ki se pe awon eyan ti en sanwo lati lo nitori pe o po yanturu gbogbo ile la le se a le lo uranium ka ti se gbogbo ile to ba je nkan ti a ye ni generating gbogbo ile yi la gbe sowo awon aladani sugbon o de ye ko ye wa o si ye mo si mo ko ye won pe awon generating to da jugan on la pe ni ado electricity power awon aladani fa gbara ka to ruwo to ni lopo sugbale se kekeke kama generate le city la se jire kama generate ni ogun osun river basin to alabekuta nigba ton dale 1982 oni facility lati generate electricity sugbon jo generate ko je so ani genko eleyi to ma gbe electricity lati bi tan ti produce ta gbe lo sibi ta ti ma lo ye la npe transmission line on la won oku gogoro go ga soke dada ba te ma ri ma ri tawa e gamba yi federal government privatize ye under federal government lo wa
0: sugar won ipinle ojo nko na re won ipinle yoku tan ni tin generate na bayi kilo na won fun solar lati ma lo
1: abodo e so ipinle kan e ma so abia minister to je to power ribi ti chegbe to wa pada sile to wa ise for market area market ni aba bi se ise nse for secretariat ye ni bad kini yato en to shite to nu oja se iba pe wa ka kan se ina kiche yo se na fun Bodija market abi ko lo se fun Dugbe market se ti

0: Oh no, my pen has stalled.
1: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
0: Oh, your favorite pen?
1: Yes. Last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
0: Wow, it flows smoothly.
1: And writes up to 3 kilometers. That's why I trust it.
2: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
3: Ètò ìdìbò 2027 wọlé wẹ́rẹ́ ní gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ bá pé birikutọ wípé àti gbé powers ti gbọ́ mi wò. Olóyè Adégbòyìgá Taofeek Adégòkè FCA Gbòyè Àtàfin ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kì í ṣàjẹmáyé àwọn èèyàn ibẹ̀ kì í ṣàtẹ̀mẹ́rẹ̀. Bàbá wa ń sọ̀rọ̀ adarí tó perégedé fi gbọ̀rọ̀ jẹ̀ka. Tídàgbàsókè ìpínlẹ̀ Ọ̀yọ́ sì jẹ́ lógún. Aha ló mojú da ẹmu, ìgbà ló mojú àti gọ̀pẹ̀. Olóyè Adégbòyìgá Taofeek Adégòkè Solutions 2027 ló mẹ̀tọ́ mẹ̀tọ́ láti ṣèlú gẹ́gẹ́ bí gómìnà tí mò kótó ètò ìṣèjọba òfin kárí ilé kárí oko. Lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ẹgbẹ́ òṣèlú ọlọ́wọ́ bọ̀wọ́. Olóyè Adégbòyìgá Ọ̀nà Àbáyọ 2027 ó sọ gbòdìlé. Solutions 2027 ó sàn àtàndọ́jà. Òye àta ó sọ gbẹ́ dìgboro. Kẹ́kùlé ọgbọ́ kó sọ fún toko. Nínú ètò ìdìbò 2027 Olóyè Adégbòyìgá Taofeek Adégòkè FCA ni ẹjẹ́ àtẹ̀ka fún. Gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ọlọ́wọ́ bọ̀wọ́ African Democratic Congress ADC. Òye àta the man without bitterness. Ibà wọn sòṣèlú ẹ̀tanú. Ìfẹ́ ìlú ní bẹ lọ́kàn ìyá rẹ̀. Fún ìdàgbàsókè ìpínlẹ̀ Ọ̀yọ́ ní 2027 Olóyè Adégbòyìgá Taofeek Adégòkè FCA ni gómìnà tọ́lọ́rán ADC. Arise and shine.
4: Your Nescafe is not just a drink, it's your

0: ẹ̀kasàn. Èyí ni àkójọpọ̀ ìròyìn àgbáyé lédè Yorùbá nìkànnì 32 FM 94.9 tá a kalẹ̀ sí Laughter House orí òkè tẹ̀ǹtẹ̀ Premier Mọ́kọ́lá Ìbàdàn. Peter Ọláṣùpọ̀ ló níròyìn yìí. Ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn tòní. Ogunlọ́gọ̀ ìwòye làwọn aráàlú ti bẹ̀rẹ̀ sí ní wò lórí àfikún ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ eléyìí tí ààrẹ Tinubu ṣe àti àìkópa àìlọ síbi ètò àpérò àjọ ìṣọ̀kan àgbáyé. Àwọn tó ti dèrò ọ̀run ní pàjáwìrì látàrí àìsàn ibà ọ̀rẹ́rẹ́ lásà náà ni a ti bọ́ sí àwọn èèyàn méjì dídí ọ̀tàlérúgba nínú àkọsílẹ̀ tó wà lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Lábala ìròyìn ilẹ̀ òkèrè àwọn adarí lágbàáyé ni a ti padà síbi ìpàdé àpérò àjọ ìṣọ̀kan àgbáyé látàrí bí ogun ṣe ń tẹ̀síwájú lẹ́kùn Middle East àti ilẹ̀ Ukraine. Lábala ìròyìn eré ìdárayá àwa kẹ̀kẹ́ bìnrin kan tó jẹ́ ọmọ ilẹ̀ Afghanistan tó díbọn bí ọkùnrin òní ó ti gba àmì ẹ̀yẹ bàbà níbi ìdíje tó wáyé nílẹ̀ Asia. Lágbo amúlùúdùn kamọ́ state ló ti sọ̀rọ̀ látàrí àìsí ńbẹ̀ Fúnkẹ́ Akíndélé níbi gbígbé eré tuntun tó ṣẹ̀ fi síta. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ ogunlọ́gọ̀ ìwòye àwọn aráàlú ló ti ń tẹ̀síwájú látàrí ìgbésẹ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti mọ́ kópa níbi ètò ìpàdé àpérò àjọ ìṣọ̀kan àgbáyé àti àfikún ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ eléyìí tí ààrẹ tún fi ọjọ́ mélòó kan kún ọjọ́ ìsinmi rẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé ogunlọ́gọ̀ àwọn àgbààgbà alágbó òṣèlú àti àwọn onímọ̀ ètò ọrọ̀ ajé ni a ṣàpèjúwe àfikún ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ tí ààrẹ ṣe àti àìkópa léyìí tí ààrẹ kò yọjú síbi ètò àpérò àjọ ìṣọ̀kan àgbáyé gẹ́gẹ́ bí eléyìí tó kù díẹ̀ káàtó tí àwọn mìíràn sì ń jẹ́ òde mímọ̀ wípé ààrẹ ló ní ẹ̀tọ́ tó wù ú tó ń ti ìdí pàtàkì tí yóò fi gbé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ fún ìfẹ́ orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn olùdíje fún ipò ààrẹ bíi Atiku Abubakar àti Peter Obi náà ló ṣàpèjúwe irú ìgbésẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí àìlákàkún àti àìmóhuntótó lọ́kùnkúndùn ǹjẹ́ òde mímọ̀ wípé ààrẹ náà ló jẹ́ pé ó ti di ìgbà ìkẹta tí kò yọjú síbi àwọn ìpàdé àpérò àjọ ìṣọ̀kan àgbáyé. Ẹ̀wẹ̀ àwọn onímọ̀ nípa ètò ọrọ̀ ajé tó tún jẹ́ olókoòwò tó ní ìlú mélòó ló náà sọ̀rọ̀ nínú ìfọ̀rọ̀wúrọ̀ rẹ̀ pé ìgbésẹ̀ tí ààrẹ gbé láti mọ́ yọjú síbi àpérò ọ̀hún ṣeéṣe kó ní ó ń ṣe pẹ̀lú bó ṣe mú àkókò rẹ̀ lọ́kùnkúndùn. Iléeṣẹ́ ààrẹ wa jẹ́ òde mímọ̀ pé igbákejì ààrẹ Kazeem Shettima náà ni ó ní àṣẹ àti òǹtẹ ààrẹ tún ti àwọn aṣojú tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti lọ kópa níbi ètò àpérò ọ̀hún. Ẹ̀wẹ̀ ọ̀kan lára àwọn olùgbé ilẹ̀ Ìbàdàn ọ̀gbẹ́ni Kazeem Saheed nígbà tó ń bá àwọn akọ̀ròyìn wa sọ̀rọ̀ níkànnì 32 FM 94.9 yìí lára Uthman ń ṣe òun náà ni alàgbà Kazeem Saheed jẹ́ òde mímọ̀ pé ó kù díẹ̀ káàtó fún ààrẹ láti kúrò ní orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́mọ ìgbàfẹ́ nírú àsìkò tá a wà yìí.
1: Tí n bá sọ wípé n tí wọ́n ń ṣe pé ó bójú mu ìrọ̀lá báńdẹ̀. Sẹ́báńdẹ̀ ní ká wò ó ẹ rí pé bí Nàìjíríà ṣe rí ló jẹ́ kí inú nǹkan bẹ́ẹ̀ kó máa ṣẹlẹ̀. Ẹ rí pé kì í ṣòun alákọ̀ọ́kọ́ tó máa ṣe bẹ́ẹ̀.
0: Bákan náà alàgbà Ọláwálé Adéọlá ṣàlàyé wípé ààrẹ kò yẹ kó kúrò ní orílẹ̀-èdè wa Nàìjíríà nírú àsìkò tá a wà yìí tó fi yẹ kó gbájúmọ́ ìpèníjà tó ń kojú ètò ọrọ̀ ajé nílẹ̀ yìí.

Ìròyìn ìlú ti ń dé ṣe ti gbọ̀ yín láti kan ní 32FM 94.9 tá a kalẹ̀ sí láfta òsúdí òkè tí ń tẹ Premier Mokola Ìbàdàn. Ìròyìn ilẹ̀ òkèrè. Ogunlọ́gọ̀ àwọn adarí lágbàáyé ni wọ́n mọ̀ ṣe pàdé papọ̀ yẹn ní New York fún ti ìpàdé àpérò àjọ ìṣọ̀kan àgbáyé. Ọ̀rọ̀ tí wọ́n sì mọ jíròrò níbi ìpàdé ọ̀hún náà ló ní ṣe pẹ̀lú ogun tó ń wáyé nílẹ̀ Ukraine. Lára àwọn àpérò ọ̀hún níbi ìpàdé náà ni wọ́n tún ti mọ sọ̀rọ̀ nípasẹ̀ ewu eléyìí tó wà láti pasẹ̀ AI tó jẹ́ ohun èlò ìgbàlódé tí wọ́n ń lò lásìkò yìí. Ó tó àwọn àádóje olórí orílẹ̀-èdè eléyìí tí wọ́n wà níbi ìpàdé yìí tí wọn ó sì mọ jọ péjọpọ̀ láti wòye sí ìpèníjà gbogbo eléyìí tó ń kojú àgbáyé. Ara àwọn ìpèníjà ọ̀hún kò tún sẹ́yìn bí ààrẹ Donald Trump bó tún ṣe gé ìkópa ilẹ̀ Amẹ́ríkà nínú ìgbìmọ̀ àjọ ìṣọ̀kan àgbáyé. Ìgbìmọ̀ tó rí sí ọ̀rọ̀ ètò ààbò lágbàáyé tí jẹ́ ẹlẹ́ni 15 ni àwọn náà tún ṣe ìpàdé alágbára lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú Ukraine, AI àti àwọn ogun tó ń wáyé lẹ́kùn Middle East. Ìròyìn eré ìdárayá. Arábìnrin agun kẹ̀kẹ́ ọmọ ilẹ̀ Afghanistan ìyẹn Fariba Azimi eléyìí tó ti kọ́ fìgbà kan rí díbọ́n bí ọkùnrin láti lè kópa ọmọgun kẹ̀kẹ́ ìyẹn ní Afghanistan ló ti gba àmì ẹ̀yẹ bàbà ìyẹn níbi ìdíje ìsáréje àwọn obìnrin eléyìí tó jẹ́ ti ìdíje Asia tí ogún orú rẹ̀ tó wáyé ní Japan. Azimi ló gbé ipò kejì nínú ìwà kẹ̀kẹ́ lójú òpópónà eléyìí tí ó wáyé ọ̀hún. Gẹ́gẹ́ bí a ṣe jẹ́ òde mímọ́ pé láti ilẹ̀ China ni a ti gba àmì ẹ̀yẹ ti wúrà nígbà tí a sáré láti Hong Kong tó ń gba àmì ẹ̀yẹ bàbà nígbà tí arábìnrin ọmọ ilẹ̀ ti Afghanistan ọ̀hún tó gba àmì ẹ̀yẹ ti bàbà pẹ̀lú. Gẹ́gẹ́ bí a ṣe jẹ́ òde mímọ́ pé yìí ni ìgbà kejì eléyìí tí Azimi yóò figagbága pẹ̀lú àwọn agun kẹ̀kẹ́ 14 mìíràn. Lágbo amúlùúdùn òṣèré eléyìí tó tún dẹ́rìn-ín pòsónú Akinyọlá Ayọ̀ọ́lá tí gbogbo ayé mọ̀ sí Kamọ State ló ti sọ̀rọ̀ síta lórí gbọ́ yìí sọ yí ọ̀rọ̀ kan tó ń jẹ jáde wípé Funke Akindele ò yọjú síbi eré eléyìí tó ṣẹ̀ṣẹ̀ gbé síta tó pè ní Star lọ́mọ. Funke Akindele tó jẹ́ ọ̀kan gbòógì alátìlẹyìn Kamọ State ni kò yọjú síbi ìfarahàn láti gbé sinimá ọ̀hún síta lọ́jọ́ Sunday 20 oṣù kẹsàn-án ọdún tá a wà yìí nílùú Èkó léyìí tó fa gbọ́ yìí sọ yìí ìròyìn kan tó ń jẹ jáde wípé ó ṣeéṣe kí àwọ̀ ti mọ wáyé láàrin Kamọ State àti Funke Akindele. Bó tilẹ̀ jẹ́ pé Kamọ State jẹ́ òde mímọ́ pé irọ́ funfun báláwo òun náà ni ìròyìn ẹlẹ́jẹ̀ ọ̀hún wípé àwọ̀ ń bẹ láàrin òun àti Funke Akindele. Ó ṣàlàyé wípé kò ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ o torí Funke Akindele ti mọ̀ pé ni ìyá mi ní àárín àwọn sì gùn dáadáa lásìkò yìí. Kamọ State eléyìí tó de ìlú mọ̀ọ́ká látàrí ìfọwọ́sowọ́pọ̀ rẹ̀ àti àjọṣepọ̀ tó ní pẹ̀lú Funke Akindele látàrí bó ti ṣe kópa nínú eré ayé tó rutan ìyẹn season 2 àti behind the scene tó fi mọ àwọn àtìlẹyìn eléyìí tó ṣe lọ́dún 2024 níbi eré kan tí a pe àkórí rẹ̀ ní Everybody Loves Jennifer. Bẹ̀ẹ̀bá níròyìn yàjọ́yàjọ́ kan àbó mi tẹ́ fẹ́ fi tó wa létí ẹ lè fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sórí 0704-7004-949 0704-7004-949 àbí 32fmnews@gmail.com. ìròyìn yàn níjọba ìlọ́lédè Yorùbá fún tọ̀sán tuni ìròyìn yàn oúnjẹ kíkójọ látọwọ́ Akínwálé Abolúwadé Peter Ọláṣùpọ̀ ló ti ń ròyìn ẹ̀ máa yá ṣẹ́ o. Thank you.

0: gbádùn ẹ o tá a ti tú ẹ fẹ mọ gbádùn ẹ o fẹyìn ẹ jọ ọmọ fẹyìn ẹ ó yà fẹyìn tá a ti tú ẹ fẹ mọ gbádùn ẹ o èmi ti fẹyìn mi mo gbádùn tá a ti tú ẹ fẹ tá a ti tú ẹ fẹ mọ gbádùn ẹ o gbogbo bó ṣe ń jẹrìí ara ẹ pé wọn ló ń já wa tán
1: wọn ló ń
0: já wa tán sí fàájì. 32 FM 94.9 wọ́n ló ń jáwa tán ó yá máa jáwa níṣó jáwa kúrúkúrú jáwa yamayama èmi àbáṣà kan tètè paramount chamber of music mi ò ní kún mi tí mo ti ń gbó báyìí mi ti ẹ ní kún mi tí mo ti ń forí mi ro mi ti ẹ ní kún mi tí mo ti ń forí mi ṣe mi ti ẹ ní kún mi tí mo fẹ́yìn mi ṣe ju pé mo kàn ń fẹ́yìn mi ṣáàkélódé 32 FM 94.9
2: ìràwọ̀ kan yọ omi ìlú títì ìràwọ̀ ọ̀sán tó ń dàgbàlagbà pẹ́jú sí àfin korí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì 32 FM gbòṣù ó lé téńté ọba láàrin àwọn ọkùnrin 32 FM 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté prẹ́míà mọ́kànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtòrísun ìdùnnú ni 32 FM ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣe wa ni àgbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ nìjẹ lẹ́nu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 FM lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn.

0: ọ̀rẹ́ ẹjẹ́ mọ̀ gbèsè yín létí pápápá wípé laughter fest tọdún yìí laughter fest tọdún yìí ti ìkànnì adẹ́rin pò sóònù ó ti lálẹ́ wò bí ọ̀wàrà ojo
1: as usual gẹ́gẹ́ bí ṣe wá
0: ọjọ́ kẹrin nínú oṣù kẹwàá ọdún yìí oṣù kẹwàá tá à ń wo lọ́ọ̀kan tó náà wo ọdún ọ̀sẹ̀
1: mélòó ni
0: báyìí ọjọ́ kẹrin nínú oṣù kẹwàá ọdún yìí iná ni laughter fest tá a mọ̀ ṣe kí ni tá a mọ̀ gbádùn ara wa dọ́ba orin lọ́lọ́kan ọ̀jọ̀kan ìgbádùn famia ijó tí ò ṣe kí ni
1: bá
0: mi tẹ ọdún tó kọjá yìí náà
1: ẹ̀mí wà
0: bẹ́ẹ̀ àwọn èèyàn
1: a ṣeré dúnra
0: mo ti kọjọ tuntun
1: ṣe bẹ́ẹ̀ mi ni
0: mo tún rí ẹ bá ń gbọ́ pé àwọn àgbà stepa àwọn tó mọ ojú tó tẹ́wọ́ pẹ̀jọ́ ránṣẹ́ ẹ wá wò ó púpọ̀ àwọn tájọ máa dára wà yá lára wa lára yá lọ́dún yìí bá mi ṣàyídì òṣùpá
1: bẹ́ẹ̀ ni
0: o èèyàn bá mọ̀ tó
1: láyàtàyé
0: ajíwèrè
1: àwa lánìí nǹkan
0: wọ́n bọ̀ ń bẹ́ẹ̀
1: àwa lánilẹ̀
0: àṣídì àpàlà ọkọ
1: bẹ́ẹ̀ ni ó yàtọ̀

ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dadi two fm dosù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dadi two fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni dadi two fm ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni agbádùnnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn kásì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ nìjẹ lẹ́nu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì dadi two fm dòṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọkàn ni.

0: ó ṣe jẹ́ wípé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú wípé bóyá abẹ́wò líìgì eléyìí tó jẹ́ pé ó fògo fọ́lọ́run jùlọ ní báyìí náà ó ti dúró wá pé oníkálukú àwọn agbábọ́ọ̀lù kódà ọ̀gọ̀ọ̀rọ̀ tó já àwọn olùkọ́ni lóníkálukú wọn ti wà ní ìsinmi náà pé ẹ jẹ́ ká sinmi ó kéré tán bóyá bí ọjọ́ bíi mẹ́wàá àwọn ẹlòmíín dẹ̀ wà tó jẹ́ pé bí ọ̀sẹ̀ bíi méjì òní wọn ò fi sinmi torí pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn agbábọ́ọ̀lù tí wọ́n níye lórí tó dẹ̀ jẹ́ wípé nǹkan kan ò ṣe wọ́n náà oníkálukú wọn náà ti mú bàtà òun ẹ̀wù àti àwọn nǹkan míì tó pè fún kí wọ́n lọ rí sójú orílẹ̀-èdè bàbá wọn látara bó jẹ́ pé oríṣiríṣi ìdíje eléjà pé ó ní ṣe pẹ̀lú ìdádúláwọ̀ àtàwọn orílẹ̀-èdè míì lẹ́ka ibòmíì lágbà ní oníkálukú wọn náà ti máa fojú sọ́nà ẹni tó sojú orílẹ̀-èdè bàbá látara wípé yóò gba ìfigagbága tó ní ṣe pẹ̀lú pé ṣé a lè kọ́ Levi tàbí a lè ta tàbí a lè sun tàbí ọlọ́run sọ̀rẹ̀ káàkiri pẹ̀lú àwọn àlàkalẹ̀ ṣùgbọ́n ẹjẹ́ báyìí náà ẹjẹ́ mú tó wa létí láti orílẹ̀-èdè wa nìjíríà tó gbé níbà ìròyìn tó ń jáde ni pé nípa àgọ́ orílẹ̀-èdè wa nìjíríà yẹn ní Super Eagles nílùú Wuyó ní pàtó síwájú ìfigagbága tí ọmọ wáyé ń bò bá di ọjọ́ Jímọ̀ ìyún ọ̀sẹ̀ tá a wáyé gangan ní pàtó kojú orílẹ̀-èdè méjì ọ̀tọ̀ọ̀tọ̀ Madagascar àti àwọn ọlọ́kọ̀ òkú wọn táwọn mọ̀ pàdé nígbà tí ó bá di ọjọ́ Tuesday eléyìí tí ó ń bọ̀ ni a ti rú gbá wípé àwọn agbábọ́ọ̀lù tó ń lọ sí bí ogún níye oníbàá náà ti wà ní ti bùbá àti ìgbáradì ìyẹn ti pàgọ́ látàbásùngbà tí Adémọ́lá ló pọ̀n Moses Simon Akọ́ Adam sẹ́wà wọ níyì eléyìí pé wọ́n pè láti wá dóòlà láti wá sojú ti òsì mẹ̀tẹ́bọ̀ ara rẹ̀ kò lé ní àsìkò tó wà ní bákan náà Isaac James bákan náà Emmanuel Fernandez Benjamin Fedrick àti Moses Uzo bákan náà George Ikeme Mbembe àti àwọn agbábọ́ọ̀lù máa rẹsùn wo bí náà òun náà ti tẹ̀lé pẹ̀pẹ́ Sẹ́mi Ajayi Mbembe bákan náà àtọ̀ òkóńkó òun náà ó ti tẹ̀lé ìyẹn ní pàgọ́ ti kí náà bí ṣe lọ bákan náà kẹfì báàsì ọ̀lànà Brett Osaizame ó ń bẹ lára àwọn jẹ́ wọ́n ti tẹ̀lé náà fún àsìkò tí mo fi ń bá sọ̀rọ̀ náà tolú arókò dáre Mbembe Bruno Oyeme Chirabe Onyedika Frank Onyeka ó kẹ́ kan agbábọ́ọ̀lù bíi mẹ́ta kan ní pàtó jẹ́ bó ṣe jẹ́ pé kílẹ̀ òní kó tó ṣùwọ́n lọ ọ̀dẹ̀ ìdárapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn mọ̀sán pàṣẹ ndidi samuel chukwueze àti stanley ń wá bali láti orílẹ̀-èdè south africa níbẹ̀ bí ìyẹn bó ṣe wà sí kódà ròyìn tó fi tó wá létí pé táwọn sọ nígbà tí orílẹ̀-èdè madagascar táwọn kópa tájọ mọ ṣe kí tájọ mọ lọ sọ mọ́ra wọn lọ́ra wọn gan wọ́n ti balẹ̀ pẹ̀pẹ̀pẹ̀ sí orílẹ̀-èdè wa nìjíríà táwọn sọ nígbà tí ikọ̀ ẹlẹ́ni méjì ó dín ní ọgbọ̀n tí ń kóbọ̀ láti orílẹ̀-èdè wọn bóyá wọn náà bóyá wọn lè jẹjà tàbí wọn sùn tàbí wọn jẹjà mọ ohun tó lè ṣẹlẹ̀ náà bí ọjọ́ bó bá pé ẹ̀ka rẹ̀ ẹ̀ka ṣe ẹ̀ka lé níbi kíbi táyẹ̀ tó bá ti ẹ̀tẹ́ ní gbogbo wa nìkan ní adání kó ṣonú 32.9 àti bó ṣe wà sí àmẹnu bá nǹkan tó pọ̀ bó ti ẹgbẹ́ líìgì náà káàkiri ó ti lè wá pé ṣùgbọ́n àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ àwọn ìròyìn tí ń bọ́kọ̀ ọrin àwọn nǹkan tó ń tú ọmọge náà ọ̀hún nígbà iná oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ torí pé nígbà iná ìròyìn tó tinú kọ ẹgbẹ́ bọ́ọ̀lù gọ́nàṣì títí bẹ̀ẹ́ jáde lẹ́yìn ìgbà tó jẹ́ pé ìyá bí kẹ́mi ọgbọ̀n sọnù tí ẹ jẹ ní òpin ọ̀sẹ̀ nígbà iná àwọn alákòóso kọ ẹgbẹ́ bọ́ọ̀lù gọ́nà wọn ti padà gbé ìwé iṣẹ́ pé tọ̀ iṣẹ́ rẹ̀ ń tẹ́ wa lọ́rùn náà fẹ́ṣẹ́ rẹ̀ lójú fún olùkọ́ni wọn miguel ateta látara bó ṣe pé kí ni wọ́n níṣẹ́ tí ń ṣe ó ń tẹ̀wọ́n ní okòó torí pé àdéhùn rẹ̀ yóò tẹnubodò kéwéé àwọn èèyàn wọ́n mọ ilé káàkiri pé mọ̀ bọ̀lọ́dọ̀ wa tàbí bẹ́ẹ̀ kò kódà nǹkan tó ròyìn tó ń jáde báyìí pé wọ́n ní ateta ó ti gbà látọwọ́ bọ̀ wí àdéhùn tó kódà owó tó lọ sí ibi òdìdí owó bíi 10 million ni ọmọ tẹ́wọ́ gbà ní ọ̀dọ́ọdún lè jẹ́ pé yóò fi fún ní orí ọ̀fẹ́ láti mọ darapọ̀ mọ́ àwọn olùkọ́ni tí ọwọ́ wọn ti ẹrú gógó jùlọ lè jẹ́ pé wọ́n ń gbowó jùlọ ìyún ní àbìbẹ̀ náà bákan náà oríṣi ọ̀rọ̀ ló ń jáde sórí pé nínú ẹgbẹ́ bọ́ọ̀lù gọ́nàṣì agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn wọn yuri timba ló jẹ́ pé ròyìn ó ń fi léde pé nínú ti àgbọ̀jẹ̀ tó lè dín dáládì ńbẹ pé wọ́n ní ń dáṣe ìgbáradì náà dára bó jẹ́ pé ìfarapa ó ń bẹ lára rẹ̀ kó mọ àlè jẹ́ pé kiná ọ̀hún yóò lè wúwo táwọn tí ipá tó lè kà bí ìyẹn bó ṣe wà sí náà nìyẹn inú líìgì tó lè gẹ̀ẹ́sì òun náà ni mo ṣe wà torí pé nígbà ẹ̀ náà tábàtọ́ nígbà ti gbajúmọ̀jà fún agbábọ́ọ̀lù fún ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù liverpool nígbà kan rí ó ti mọ́rọ̀ jáde báyìí ó ti fi léde wọ́n ní ẹ̀wọ̀n ṣẹ̀rí ẹ bọ́ọ̀lù ńbẹ̀ ó ní alexander isaac nìkan lòun gẹ́gẹ́ bíi pé agbábọ́ọ̀lù lọ wájú pé ó lè fa ó lè bẹ́ẹ̀ ni anard tí ó bá fa làkáàdì pé tọ̀ ìyẹn gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù tí ó gbà bọ́ọ̀lù sí àwọn jùlọ ìyẹn ó ń bẹ láàrin alexander isaac àti ẹni anard abadi ká máa gbé kinní ọ̀hún kalẹ̀ bí kò wá ń bọ́ ṣe sí dáadáa ní láàrin ìfigagbága bíi márùn tí ẹ ti gbá sọ́wọ́ ẹlẹ́yìn ǹjẹ́ jẹ́ mọ̀ pé ẹni anard báyìí náà gò bíi márùn ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti jẹ nígbà tí alexander isaac náà náà ó ti jẹ mẹ́rin ẹ já mọ ohun tó lè ṣẹlẹ̀ bóyá bàbá òun rí sọ tàbí kò lè rí sọ ń bẹ lọ́wọ́ ẹ̀yìn ara lé àti àwọn ènìyàn nínú kùlù náà bóyá kí n kó ń bẹnu kí n padà lọ sórí orílẹ̀-èdè ti spain tá a ti ń gbóríyìn fún ọ pé tábà tún pàtàkì àwọn adarí ayò wọn ń gbé wọn mọ tí ẹ ṣe ṣùgbọ́n ọ̀rọ̀ tó ń jáde báyìí ni pé kí náà òun kò nílé rọ́gbọ̀ bọ̀rọ̀bọ̀rọ̀ o torí pé iko gbo bo madidi won ti para kede pe won ni se da gba ball to ko bilisi to ko na ibinu ngba ti awon te awon ti oju gba won te wonu ara won yun ni opin ose mo so ngba ti gba ball to gba ball atletico madidi yen yen kin inlin in bi to ti se kini to ti wonu re jade to ti te ni orun ese won ti para kede bayi won ni se ri federico covabad yen ko ni le gba ball o kete patapata yo ma lo boya bi ose bi meji tabi meta gan baba riru e ri abi abati riru e tori pe ala kale te so ba ni pe won ni si o ba se se to pe vetapaso ma ti fe ko papa ti o ba mo gba bọlu a je pe ka mo reti boya bi ojo kerinla inu osu ti nbo nigba te mo koju di te mo gba bọlu inu ti ni to ni se pelu ti UEFA Champions League goju egbe bọlu ti Roma mi yen bo se wa ati bo se wa sugbo ginohun e wo obi mo to po tori gba oro to nje de bani pe o awon alagoso gba bọlu madidi won ti nte we fi won ranse pe won ni se ri baba jada de bas yen fi se re le mo ba ti e lo se yo yi omo so wa ni wa ni ki lo se so se de gedege se won ri so tabi won ri so tabi kini kan to sele gbo bọlu madidi won soro ilekun yun ni abibe kin pada sinu kan to ni se pelu gba bọlu to da juna fasiko ti mo ba yin soro ninu ko gbo bọlu ti masi tori gbe ni ma won ti kede magoi elo anderson wa ti neland gege ba gbo bọlu awon mete tai okan nu won ni won mu gege ba gbo bọlu to da junu ko gbo bọlu ti masiti e to ba wo je nu won ka kan mu to wa leti ka le mo bi kini ohun bo se wa si ni ba oro to ni se pelu gba gbo bọlu to le mi awon ju tabi ko le mi awon ju o na ni nkan to njare re ni bayi o tori gbo oro to njade bayi ni pe awon eyan ti ri le jenita won ti na kasira bian ni gbo bọlu ti Barcelona gege bi gbo bọlu to se se pe ani ani o si o ngba ti sai je ba mo teni bodu o si mo ko je po ni o mo gba mi eye ami eye ayan gbo bọlu to mi awon ju lonu league to re de spain se be ni tabi be ko o nbe pelu alakale baba debi tabi le eyan na re fe eyan wa lati le mo nkan to nsele bo se wa ati bo se asi eje ko nbe na kin pada sinu kan to ni se pelu iroyin awon afeseku bi ojo si aju ija ile je bo yo waye to ba didi inu osu kejila yan ni ojo kokanla ni pato ni nbe nibe ni ngba ta won iroyin te nba to ni Joshua soro nipa pe kini kan to le se laanu ija laanu ati gypsy king yen mo so mata zivuri nipa na to ni Joshua so pe ko si nkan kan ti nbe nbe ju pe awon ojo won ni ara mo lo sugbon nkan kan to yan lenu pe o ni ogoro gba ni tasivuri i ma fo to ba didi pe ka won lo re mo se ayewo pe se oru oja se o gbe eruru e mo kan yen pe doctors pe se ke se bo si lo gbogolo oni oni tazivuri iman le bebe boya yo wa le bebe tabi ko ni le bebe eja mo wo ne ba kan na o ati dupe o ibi to ti ku si o ti ji mo so ma ti mo si itauma leyin ba ti igovich to se kini to na bi kemi do gbo sonu nigba ti emi re to be pin ta patapata inu ija te be mo jo oju ajo wonu ara won inu ni pele ti everywhere ti nbe ni nkan bi osu to koja bayo irin to njare bani pe o ta ba to nigba ti oni gbowo ti moses itauma won ti pada moro jade won ni se eni ti omokunrin ti o ba pada de yen baba frankware ni gbe wa debe oni o di odun tin bo be ba tu gori ni lati awaja yun ni abibe se be ni tabi be ko ja mo nkan to le sele na si waju gba ni bayi na o je ngbe adebe to di pe ni bayi na royin to njade ni pe won ni eko eleko o fe sumo pe on gangan ni egbe elegba to di gboro to njade leyin ba ti pe agba bolu chesi mo so ba ti agba bolu buruku buruku buruku yen mo so ma ganacho leyin ba ti pe won so po mokunrin na won ni ogi re ko gbera to bi awon ti focus si won da le ri yonda re sinu ko gbe bolu Aston Villa ni le gesi to di pe ni bayo o ta bi egba mi kan won tin kalekun latori ede ti Spain be pe to mo kunrin ji o ba se daada na nko Aston Villa e mo bo ke ta fun wa ka wa gbe kin na se be mo pe ade wa alagba alagba lu oni abi yonda re sinu ko gbe bola Aston Villa sugbon ti boko ni bayi ni pe o se je ko je pe yo pada lo lo se mi aye re lo ede Spain sugbon won ti fi ko won won ti fi lede bi tori ko le je sugbon ta ba ni kan ma ka o gbo iseju to mo kunrin na to ti gbanu bi gabaga bi maran toto ninu league le gesi lasiko yi na o ti lo bi iseju bi ayokan o le ni ogbon 31 minutes pere ni dabruku esi ayo to ti gbanu league le gesi na wo royin po ti n bele sugbon mi ni kokko o ni mo wa nu kulu ridwan adegule clever na boko mi n je mo si gba bi awon yen benu kulu pelu mi
1: emi na o si gba gbe oruko mi abimbalola mi turu ko mi sporting cristal
2: akin ko mi dorapon na kin ka bo so eto ge ma babo
3: ajigala doya na kin ka bo so eto ge
4: islami olajumo ke bisari loko tem e ka bo so yakote ipuna
0: to ikan ada ni bo se nule n go that is feminine purpose na ajakeni ko gwa sibi ori oke tente mokola ni lu ba don mo jarugun ajakeni mo
1: o so je beta
0: alo a gbodo ri mo ngo mi dadi mo tan ni ale ta mo
1: iro efo efo olo di sore ka ti pe
0: so bi yan bo se je
1: mo bo o ile transmitter wa la yin ro leyin o so je ri o bi be bo loju mi pe ibi ta mo fun mo se lo fe bi be mo so mi aye wa
0: waju waju la mo lo lagbara lo e ma bo loju opo ijara facebook wa 32FM949 fenye 32FM949 fenye ke ma bo ke wa ma wu loju opo facebook ati youtube bi to ba ya sin ni owo nibe eh krista
1: kara le sa
0: eja ti bi yewo na nigbati mo ko iroyin jo iroyin fi lede pe agba bolu bi ogun niye na ti tele si uyo boya o sese ko ti ju be lo bayi sugbon iroyin fi lede pe eyan bi meta ototo lo da bi pe won ri ti awon na ni ati ka le yen sugbon awon arakunrin Madagascar awon ti pe tan awon mi problem ododo kankan pelu tin benle na pelu preparation da ri na o ye ko si fitina kan to lo jaja tori won ni won train loni bayi won ti train gan ni
1: training okay she problem eri kan to sele si wiwa ka ma nigba ta lo si FIBA World Cup in Berlin
0: ya awon
1: agba bolu basketball wa won ti train together gbogbo awujo ti yan ba ti wa to je pe eyan ma ni so Christopher de ni pe a fe lo se outside broadcasting sin e ma lo ke ma ma bo bi don leyin ki felere se apere ati play tan ni kiloko bi bayi alapako
0: lologiri
1: eyan ma lo si kiri abayin beta wa de kiri won so fun wa pe en ton fe se abayawo kankan ko ni abayawo ngba ton si send oruko se lere oruko ton send si be ni pe odun ayo ajiga ni oruko baba ayawo sugbon gba ti awa de be won je ko ya pe en ton fe dro bi abayawo re o ke se abayawo emo nigba ti won ba te mi elere baba kiyan ila ma kun ya bayawo mi ni so pe en to kun bayawo ti coach o ba ti sin team ni asiko kan na pelu a player abi player kankan nbo ti o ba won nbe e mo ja tan da wa ko le plum ibi ti ma en ti ma ba wa de bi ta denu to ta bo si la ki mo pe nkan ti o da ni
0: e ko buru mo ro pe boya ki n fi omo din le n tele ni
1: owo ni ka video mi jemo owo ni video mi
0: omo gbe owo lo
1: e jemo mo
0: e ja doju oja na ka lo re igbolo mi lo kan ba ti pada de amenu ba die ni abi be na e ku kale

Online Dynamics. Ilé-iṣẹ́ akọrin àjọ tó ti gbẹrẹgẹ jíjẹ sí Nàìjíríà. Kàkà kí tún fan. Wípé lọ́dún 2026 gbé ìgbésẹ̀ kó bá wọn rìnrìn àjò. Kó kọ sílẹ̀ nínú àwọn ètò wọ̀nyí. Online Dynamics àti BSB Study Abroad ní Canada àti ní London. Work permit wà nílẹ̀ fún orílẹ̀-èdè bíi Netherlands, Finland, Luxembourg, Norway, Ireland and Canada. Bẹ́ẹ̀ ló wà bákan náà fẹ́ntọ́ fẹ́ gbẹ̀kọ́ ní Canada, London, Finland, Ireland, Hungary, Australia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Online Dynamics létò ìrìn àjò lọ sí China, April and October, Europe, Germany and Netherlands, June 2026, South Africa, May ló bọ́ sí London, November 2026. Ní ti BSB, ìrìn àjò tó ń fọgbọ́n kọ́gbọ́n fìmọ̀ kó mọ̀ pẹ̀lú olókoòwò lágbàáyé. Business supporting business international. Online Dynamics àti BSB. Wọn ò nílò ẹjọ́ àròkúdórógbó. A ti mọ̀ wọ́n mọ̀ sí à ń kó ìrìn àjò fọjọ́ pípẹ́. Ti ẹni kọ́ kàn wọ́n la lọ́fíìsì wọn o. Adépatẹ Abẹ́bí Crescent, Up Edition Police Station, Jericho Ibadan. Telephone 081-0273-8145 àti 080-3242-9497. Online Dynamics jẹ́ ọ̀kan nínú alábàáṣepọ̀ wọn ìrìn àjò ayọ̀.

0: back in the day.
1: And if you think about it, even tomorrow, 32 FM, 94.9.
2: Ìràwọ̀ kan yọ ọmọ ìlú títí. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí. Àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ. Ìkànnì 32 FM dòṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkùnrin. 32 FM 94.9. Ìkànnì adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn fọmọ aráyé. Ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32 FM. Ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri báyé ṣebíṣẹ́ wa ni agbádùnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọ nìyàn kásì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ nìjẹ lẹ́nu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 FM dòṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọkàn ni.

bẹ́ẹ̀ yẹn bá ti rọkà nílé ọlọ́kà. Kọ́rẹ́ fi kí ni o, bá lẹ́jọ́ nú ẹkú léṣe dáadáa ni mo bá yín o. Ó ṣe bí ọ̀rọ̀ oúnjẹ, ó dà pé ń jẹun lọ́wọ́ gan bí mo ṣe ń dìyẹn ni. Délé Akínbọ̀dé lorúkọ mi, délé ìjìnlẹ̀ mú kí n pé ẹkú lẹ̀ yìí ṣe dáadáa lẹ́wà. Àlàáfíà Ọlọ́run kó mọ bá yín gbé o. Kójú ọmọ tì yín kí nǹkan ọmọ ṣe yín. Kẹ́ ẹ rọ̀pọ̀, kẹ́ ẹ tà á lọ́wọ́n. Kẹ́ ẹ fi gbogbo ara ṣajé bí iṣẹ́ṣẹ́ ẹ fún ni. Kẹ́ ẹ rọ́mọ pè ránṣẹ́ kájí ó bùgbà yín jẹ gbáà. Ẹ kú lé o, lẹ́yìn iṣẹ́ lètò. Délé ìjìnlẹ̀ ti dé, ẹjá bẹ̀rẹ̀ ètò gangan. Ẹ lẹ́ ń bẹ̀ wọn o. Ẹ kú kalẹ̀ ń bẹ̀.

0: ẹ káàbọ̀.
1: Àfọ́kì ìmájọ́kọ̀ máa là máa gbájẹ lọ́lá.
0: Ẹyin náà mọ̀ pé tá a bá ti dé sórí ètò lénìí.
1: Mi ò ní ṣubúlá.
0: Pàápàá jùlọ ní ọjọ́ ṣẹ́gun. Tá a máa jọ ṣẹ́gun kú, tá a máa jọ ṣẹ́gun àrùn. Tá a máa jọ ṣẹ́gun kòtó kòká. Kòká kòtó. Tá a máa jọ ṣẹ́gun. Àwọn ogun tó pera wọn ní ogun nínú ayé dédé wá. Tá a sì níjọ wà lójú kan náà mọ́.
1: Ọmọ aráyé burú wa.
0: Every Tuesday báyìí a máa ń ṣeré ọpọlọ ni. Ọ̀rọ̀ mi sí sákàrà nìyẹn o.
1: Kò máa lè jẹ́jọ́ lójú o, ẹkùnkùn bọ̀ lọ.
0: Nípele alábàjá mo lè fọ̀rọ̀ mi sí.
1: Ìyẹn kà ṣá igbó ni.
0: Ìjọ́ kan ń bọ̀ lórí ètò yìí. Ìlú nìkan la máa tún jọ yẹn. A dẹ̀ fi ọ̀pọ̀lọpọ̀ owó sí. Rọ́rọ̀ tọ̀rọ̀ owó ló wà ń gbòòrò nísìnyí. Bẹ́ẹ̀ bá ní kí èèyàn torí kóńgò rẹsì méjì wá láti odidi ọjọ́. Ọjọ́ tí ẹ sì súnmọ́ bí. Bẹ́ẹ̀ ló mọ irú àwọn. Bẹ́ẹ̀ ọ̀rẹ́ wa tó ń gbé ọmọ yìí. Táwa ní kó wá gba kóńgò méjì. Ní Laughter House ní Mọ́kọ́lá ń bí. Bí ìgbà tá a fẹ̀tọ́ ẹ̀dún nìyẹn. Ìlóhun Kóńgò kan ní ìtìwẹ́yà 2003 àbí 22. Ó jọ lọ́mọ wẹ́wẹ́. Ọlọ́mọ ńlá èló ni
1: ó.
0: Èmi ti rà á ti pẹ́ mi ò mọ iye tẹ́ ń rà báyìí.
1: Èmi
0: kàn sáà ń jẹun ni mi mọ bó ti ẹ̀ ṣe ń ṣẹlẹ̀. Bá lóko òmòye wọn ra gò. Kí ló kú fẹ́ fagọ̀ sí. Meanwhile, ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ni ò fẹ́ mọye tí wọ́n ń ta Kóńgò rẹ sí. Ibi wọ́n ta Kóńgò ẹ̀ wọ́. Ọkùnrin mi bá dọ́jà báyìí yóò mọ parí dàrídà ni kò mọ tó tiẹ̀ fẹ́ mú. Ẹ já kí àwọn ìyàwó wa. Tán mọ pẹ́ tán bá wa dá sí pẹ̀lú wọn bá ṣe ń jì péréte tá à ń fún wọn. Bẹ̀rẹ̀ máréje eléyìí o. Ọkùnrin míì gan ò ní àgbékalẹ̀. Ẹ mọ̀ pé ó ní lẹ́bù tí ẹ̀ fi máa ń wọlé sóbìnrin lára ni. Ṣé ẹ bá fẹ́ kó yí ayín lówó? Ẹ mọ̀ ẹ lọ ọkọ ni. Wọ́n kọ́ èmi náà ni. Ẹlòmí yóò fi pé èmi lọ́kọ́ èmi lọ́kọ́. Gbogbo ìgbà náà kan ló mọ pàṣẹ tí ò nítumọ̀. Ìgbà míì gan wàá nì ní ìsọwọ́ lẹ̀ wàá ṣe bí ìgbà tó mọ tó ń ṣe ni. Ẹ rárá ìwà ẹgbẹ́ bò ní ẹwù ẹ lọ sí bí ẹ bá ṣe fẹ́. Ó ti fa àkóso lé wọn lọ́wọ́ dá moment ni o. Wọ́n dàbí àwọn ọkùnrin amúnibù ni o. Tí wọn ò mọ èyí tó kàn. Lẹ́ni orin yìí àjọ kọ́ dáwọn àyè kan. Ẹ̀ńbà ti gbà ọmọ ẹlẹ́ẹ̀lẹ́ ló fún alẹ́bùn níjẹjọ. Ọmọ ẹlẹ́ẹ̀lẹ́ ẹ bọ̀dá tó ń wìn níjẹjọ ẹ tí ì sẹ́ńdà ká nọmba yín o. Mo dẹ̀ ti sọ pé tí ètò bá fi lè gorí ètò tó bá ti wìn lórí ètò tèmi. Mi ò mọ ètò mi sọ ètò mi o. Tí n bá ti pe ẹni yẹn tí ò bá ti torí mo pe nọ́mbà àbọ̀dá yẹn wọn ò gbé. Ẹlòmíì dẹ́ bàjẹ́ débi pé ẹ bá pe nọ́mbà ẹ̀ bá rí miss call kò ní pè yín padà láyé. Pọ́lísì ni mo fẹ́ lòmíì. Báwo ẹ ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwa. O pè mí lóru. Tí n bá rí miss call ẹ láàárọ̀ màá fi ẹ́ pè ẹ́ padà pé kí ló ṣẹlẹ̀. Ibo kí n jí ọ lówó. Bó o pè mí ń gbé. Rí tí ó ṣẹlẹ̀. Èmi tó jẹ gbèsè náà ni ó san. Ìwọ́n halẹ̀.

as a professional presenter, broadcaster to the call. Àwọn orin kọ̀ọ̀kan tá a máa ń lò yẹn ló máa ń ní àwọn event tó máa ń tẹ̀lé. Ẹjẹ́ ń polówó ọjà náà tí ń bá polówó ọjà tí ń bá padà dé. A máa tún pẹrẹpẹrẹ lẹ̀ dáadáa lórí ètò yìí lónìí. Àyè wà, ọ̀rọ̀ wà. Ẹ̀yin tẹ́ gbọ́ ló kù báyìí. Ẹ mọ̀ ṣí a ẹ̀. Ẹjọ́ lọ fà dáadáa lórí Facebook 32FM 94.9. Laughter House, Gìtìntì Premier, Mọ́kànlá ńlẹ̀ Ìbàdàn. Ibi táyé tún láǹfààní àti sọ̀díkalẹ̀ sí nìyẹn tẹ́ ẹ bá rí ẹbí. Ẹ̀sọ́ ńlẹ̀.

0: 32 FM, 94.9.
1: Ẹ káàbọ̀ padà. Ọyọ́ ẹja bẹ̀rẹ̀ ètò. Ta ló mọ ní yìí? Ẹjọ́ ẹ máa bọ̀ ń ta báyìí kíákíákíákíá. 2005 ọmọ ẹlẹ́ẹ̀lé wà nílẹ̀. Bóyá ká fi gbé tòní lọ. Ọmọ ẹlẹ́ẹ̀lé. Ó ti di tírí o. Ti di tírí o. A ṣe ń 2005 mọ́. Àbí ká ṣe lórúkọ Alhaji Kabiru Jalaruru. Tí wọ́n ń ṣe ìrántí. Ayẹyẹ ilé díẹ̀ ní ogún ọdún tí bàbá Jalaruru ti lọ. Jalaruru lágbọ̀ngbọ̀n. Jalaruru tí bàbá ti lọ. Ẹja kọ́kọ́ gbé owó ẹlẹ́ẹ̀lé yẹn lè náà 25. Ta ló mọ orin yìí 0807 5500949 0705500949 tàbí 08 97

0: Hello,
1: orúkọ yín.
0: Bísí láti Akínmọ̀rin.
1: Rísí.
0: Bísí láti Akínmọ̀rin.
1: Bísí láti Akínmọ̀rin.
0: Bẹ́ẹ̀ni.
1: Àǹtí Bísí àbí?
0: Bẹ́ẹ̀ni sà.
1: Tọ́rọkùnrin náà ń jẹ́ Bísí o.
0: Obìnrin ni nà.
1: Mo mọ Bísí kan, gìtá ló ń play fún Táyé Kọ́rẹ́nsì. Bísí ọ̀rọ̀ lápọ̀. Ọ̀yá, ẹ fẹ́ kọrin yẹn mọ́. Ẹ mọ̀ gan àbẹ mọ̀ díẹ̀.
0: Mo mọ̀ gan.
1: 2-5 wà lórí ẹ o.
0: Ok sir.
1: Ṣé káàzú lẹ̀?
0: Káàzú.
1: Ẹ ṣọ́.
0: Bẹ́ẹ̀ni.
1: Ọ̀yá ẹ jẹ́ n tó bẹ̀rẹ̀, ẹ jẹ́ n tó bẹ̀rẹ̀. Ọ̀yá, let's go. Ẹni sòrò ẹni sáré olú ẹni síwájú olórin kọrin ẹni wà lẹ́yìn ẹ̀dẹ̀ ní gbègbè ẹjọ́ máa kọ́ bẹ́ ẹni pẹ́ mọ́ ni o. Tóyá, are you getting it?
0: Yes.

0: ẹ pọ sí ẹbẹ
1: yẹn ẹni ẹni
0: ẹni sùúrù
1: ayinde lórí àgọ.
0: Àní ẹni sùúrù. Hello somebody. Ẹnì kan ti dé o. Hello.
2: Hello, mo fẹ́ ṣàlẹ́ di wọn ni.
0: Ẹ fẹ́ ṣàlẹ́ obìnrin mo dẹ̀ máa fẹ́ like o. Mi ìfẹ́ kó dàbí pàṣẹ o. Àti bí sí. Sá. Hello. Àti bí sí ẹ pè padà ẹjọ́. Tá a bá róbìnrin tó lè challenge àti bí sí, ó gbé gẹ̀ẹ́sì wò. Hello, ta ló wà mẹ́. Ẹ̀hẹ́. Ẹ̀hẹ́. Ẹ̀hẹ́. Ẹ̀hẹ́. Ẹ̀hẹ́. Ẹ̀hẹ́. Ẹ̀hẹ́. Ẹ̀hẹ́. Ẹ̀hẹ́. Ẹ̀hẹ́. Ẹ̀hẹ́. Ẹ̀hẹ́. Ẹ̀hẹ́. Ẹ̀hẹ́. Ẹ̀hẹ́. Ẹ̀hẹ́. Ẹ̀hẹ́. Ẹ̀hẹ́. Ẹ̀hẹ́. Ẹ̀hẹ́. Ẹ̀hẹ́. Ẹ̀hẹ́. Ẹ̀hẹ́. Ẹ̀hẹ́. Ẹ̀hẹ́. Ẹ̀hẹ́. Ẹ̀hẹ́. Ẹ̀hẹ́. Ẹ̀hẹ́. Ẹ̀

0: oṣi ọlọrun dandan ijesu ijesu kara kara.
1: Hello, àti bí ṣe pọ́s. Yes, hello, ta ló wà ń bẹ̀? Hello.
2: Ẹ kú ọ̀lẹ́
1: ẹ fẹ́ challenge àti.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Ẹ mórí yẹn jù wọ́n lọ.
2: Èmi kò mọ eléyìí sà. Mo ká play mi.
1: Èdè tá a fi wọlé yẹn. Ọmọ olúwo ni yín.
2: Yorùbá ni sà.
1: Yorùbá èwo ni èmi kò mọ eléyìí sà. Yorùbá èwo lẹ́yìn. Tó ògidì
2: ni
1: ògidì àbábù láti yín.
2: Ọmọ ìbàdàn gẹ́gẹ́ ni.
1: Èmi kò mọ eléyìí ìbàdàn ọmọ kí n sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Ibo la gbọ́ lé yín ìbàdàn?
2: Oje.
1: Oje kan lóya. Èyí fojú rẹ ní èèyàn. Oya tẹ́ ẹ mọ́ra eléyìí. Àǹtí orúkọ yín.
2: Àmínà ni sà.
1: Àǹtí Àmínà látòjé. Àǹtí Àmínà láti òjé. Òjé óyá ṣe n pí ẹ.
2: Mi ò sí pẹ̀lú rédíò sà.
1: Àbọ̀ wàhálà lẹ ṣe ń gbọ́ wa.
2: Orí fóònù ni mo ti ń gbọ́ yín
1: tẹ́lẹ̀. Kí ni a fẹ́ ṣe báyìí? Bóyá lẹ́yìn bá ń fún nǹkan bí ẹ̀dẹ̀lẹ́ múrin yìí. Oye ẹ kọ́ntẹ́ mọ̀ látòrí fún bẹ́ẹ̀ mo fẹ́ mọ̀ bẹ́ẹ̀ mọ̀ rìn.
2: Ìkùsẹ̀ lágbára tó kò sólò ògùn tẹ̀lé ìkùsẹ̀ o.
1: Ẹ ní sùúrù yẹn kọ́ là ń bí lérí àti. A ní sùúrù ẹ mọ́ sọ̀rọ̀ kú ń bí. A ní kú ẹ mọ́ sọ̀rọ̀ lọ́lọ́ba à plé ikú ṣe gbọ́.
3: Ẹ̀bùn ọlọ́run lókè tààlà Adélé ayé làbá. Kọ orin ni nílé àyíndé.
1: Jẹ́jẹ́ ni kú jókòó ẹ̀mí kẹ́tù lọ́mọ tọ̀.
3: Àyíndé ó ní ibi tó rin gbé ti ń rìn nìkún. Ta ń fọgbọ́n mórin tó gbá fẹ́. Orin tó kú ojú owó àwa la ní.
4: Hello.
1: Hello Jari. Hello Baba.
4: Báyìí sàtàn pé fertilizer ni nà.
1: Mọ̀ fatani. Sẹ́yìn ẹ̀yìn mọ̀ ni.
4: Ta ló múni wá sáyé? Kò sẹ́ni tó múni wá sáyé nígbà yẹn náà jìbì sẹ́.
1: Ẹ ní sùúrù.
4: Àwọn bàbá tí pẹ̀lú múni bíi wọ́n ní kọrin àwọn èèyàn. Ẹ̀mú ọlọ́run òkè kálá Adẹ́lẹ̀
1: Ayédàbàlà
4: ọ̀hún.
1: Ẹ bá jẹ́ àyín dànù jàre. Ẹ bá ti mọ̀ wéjú náà wàhálà ni. Tẹ́lẹ̀ omi fi fẹ́ẹ̀lì wáyé tó fi ṣe wáyé kìlẹ̀ méje nu. Only there is difference between specify and define. Ẹlòmíràn mo lọ define instead of specify. Explain yàtọ̀ sí define. Ẹyìn ọ̀gá wa á sọ ètò yìí di wákàtí méje. A bá ti rí onígbọ̀wọ́ tó dúró dáadáa. A sọ di 2 hours. Abẹ kan mọ gbe láti bí a bí 6 to 8.
3: Tọ́gbà ètò ojó lórí ọba.
1: Bẹ́ẹ̀ 5 to 7 là á sì gbé sí.
3: Bàbá ń wọ.
1: Bàbá wọ abí ọwọ́ àárọ̀ kan gbé sí.
3: Gba ìtọ́jú lórí.
1: A lè ráyè fẹ̀ yáde àdá.
3: Ìdẹ́lò lórí ìsẹ̀yìn bá.
1: Tẹ́ ẹ mọ rí 070 àti bí sí ẹ máa bọ̀. Ẹ̀yin lẹ̀ ń rìn báyìí o. Ẹ ti wà ní stage 5 báyìí o. Ẹ̀ ń lọ stage 10 o. Èpè ta yín dé bá. Àti bí sí orí yín wà ń bẹ̀. Àti bí sí ẹ̀yin lẹ̀ ń rìn báyìí. Ẹ̀yin lẹ̀ ń rìn lọ́wọ́lọ́wọ́. Ẹ̀yin lẹ̀ ń rìn. Ṣé ẹ gbọ́? Ẹ̀yin lẹ̀ ń rìn lọ́wọ́lọ́wọ́
3: báyìí.
4: Àyíǹde lólórin àgbọ̀n múnjójó.
1: Ṣé n táà ń wí ní ṣé n tí bàrí ń kọlẹ̀ ń kọ wọn àǹtí ẹ ti fẹ́ mọ fọ́nbù.

0: oṣù ọlọ́run.
1: Kí ni mo gbé fẹ́ dùmarí?
0: Kí ni mo bàbá tó dé pa lóyún tó fún mi lókè kìkì òṣè?
1: Oṣù ọlọ́run.
0: Oṣù ọlọ́run.
1: Àǹtí ẹ ti wá stage six. ẹ ti wá stage six báyìí.
2: Ó fún mi lọ́mọ bí àyìnbé. Ó fún mi láyà bí àyìnbé.
0: Mọ́lá bí àyìnbé ọlọ́run pàmí lábẹ́.
1: Oṣù ọlọ́run.
0: Oṣù ọlọ́run. Gbà.
1: Àǹtí kò sọ̀rọ̀ kankan ẹ mọ orin yìí. Kò sẹ́ni tí ó dẹ̀ ṣàlẹ́ àti rẹ̀ tí ó ṣàlẹ́ǹdì yín. Pé wádé stasis yẹn ò sọ pé kára ẹni tó mọ̀ ọ́ jù yín lọ. Ó lè já yín bọ́lẹ̀ o. Ilẹ̀ fíù.
0: Kò sẹ́ni náà.
1: Kò sọ́mọ náà. Kò sọ́mọ náà tí ó jọṣẹ́. Ṣé ẹ mele.
2: Ajúwe,
0: ẹlẹ́ o mọ lè wa.
2: Ọmọ ẹgbẹ́ ìjìlẹ̀
0: o. Oyè lọ lọ lọ. Ajúwe, ẹlẹ́ o mọ lè wa. Òpó iyọ̀ ta Ìbàdàn. Ajúwe, ẹlẹ́ o mọ lè wa.
1: Adébísí ẹ̀ ń
0: wè. Àbọ̀jẹ́ lọ lọ òpó iyọ̀ ta Ìbàdàn.
1: Ajúwe.

0: dànù. Àjẹ́rin yẹn ò lé. Ó sì ti fọ́nu búkú ládùúgbò. Ẹ̀bà àti bísí ló ń rìn lọ́wọ́ o. Wọ́n wà stage 8.
1: Ṣọmọ tálákà ń dàlú.
0: Rú ni. Orí ìbàrí láti dúró lé, ó lè jẹ́ orí kọ̀lìntì láàmú lọ́sẹ̀ tí ń bọ̀.
1: Ṣọmọ tálákà ń
0: dàlú. Ó lè jórí wàsán, torí àwọn kan mọ wàsán èrè bíi pé. Ń yọ orúkọ lórí wọn ni ṣùgbọ́n ẹ mọ̀ bí délé ìjìnlẹ̀ ń rìn yín káfọ́ anywhere.
1: Ń dàlú ni.
0: Anywhere. Ẹ lóò ta ló wà ń bẹ̀ ọ̀ ẹ kúrọ̀ lẹ́ o. Hello.
2: Hello.
0: Yes, ma.
2: Àǹtí yẹn ti wín
0: o. Èwo la àǹtí yẹn ti wín, èwo la bò sí. Èwo la bò sí.
2: Ẹ má já àǹtí yẹn o.
0: Èwo la bò sí ní ìsìn báyìí. Ṣá àwọn stage 8 ni wọ́n wà wọ́n ti dé tẹ́. Ọyá àdìbísẹ̀ ẹ wá parí kọmpitíṣàn
2: yìí dàrí
0: àwọn kóòsì sọnù wọn kúkú mọrin kankan.
1: Ẹyà àtàbò sí ọ̀nà ti dín ó.
0: Àwọn sọnù kóòsì.
1: Bẹ́ẹ̀ tó fọ́ ọmọ lẹ́yìn ni kò sẹ́ni
0: tó.
2: Ẹ̀lẹ́ ìjìnlẹ̀.
0: Yẹ́sì kẹjáre.
2: Ẹgbẹ́ gbòòṣà fáǹtì
0: yẹn. Gbòòṣà àǹtí Àdùkẹ́.
2: Ìlú nìyẹn o.
0: Sẹ́yìn lẹ́fun ẹlẹ́bùn. Àdùkẹ́ yàdà.
1: Alága kì í ṣe yan ni.
0: Eva. Àti bí sí ọyá ẹ wọlé padà, ká parí ibi tá a bẹ̀rẹ̀. Bẹ́tìtì kẹrin bẹ́tìtì.
1: Bàtí bẹ́rù làbọ̀ ọmọ sọ́mọ tàlákà.
0: Àti bọ́sì àti bí sí.
2: Àti bí sí.
0: Stage 8 lẹ wà.
2: Yes, sir.
0: Nọ́mbà yín ẹ máa pè fún mi bẹ́yẹn.
2: Àkáǹtì nọmba mi, sir.
0: Ẹ lè pe fún nọmba yín ná. Ẹ kọ́ pe fún nọmba yín ná.
2: Mi ok. Zero zero.
0: Ẹ̀hẹ́n.
2: 61.
0: 0061.
2: 34. 17.
0: 17.
2: 5-2.
1: Ọlọ́wọ́ bá tó dá àwọn olówó, aláwùrà bí ládàá àtàlàkà.

0: Wongba lo kaju eko giri, kamu yagan, ka ishan yagan, ni ya yagan lara. 32 FM, ungan la yengbo.
1: Kachi jore, yare, takiti.
0: 32 FM, 94.9. Laughter House, Orioke, Tete, Premier, Mokola, Ibadan.
2: Hey, Ibadan City. Feeling bored? Time to pop it. Snack it, pluck it, grab a pack of mini me ching ching and enjoy the crunchy, delicious taste everybody loves. Whether you're at work, school, on the road, or chilling with friends, mini me keeps the good vibes going. Mini me ching ching, small bite, big enjoyment.
3: Ìràwọ̀ kan yọ ọmọ ìlú títí. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà pẹ́jú sí. Àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ. Ìkànnì Dati 2FM dosù ó lé téńté. Ọba láàrin àwọn ọkànnì. Dati 2FM 94.9. Ìkànnì Adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó Ayọ̀ àtòrí sun ìdùnnú ni Dati 2FM. Ìròyìn àsìkò tí ò lẹ́ja ń bá kan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbà. Ayé ṣe bí ṣe wa ni agbọdunnu eto to n parunu re kaja fe to omo niyan ka si gbe ni afere je lowo are ni je tenu ko tete bo li ko ikani 32 FM do supa ran kaye 94.9 lo ba awon kan ni

0: Online Dynamics. Ilé-iṣẹ́ akọrin àjọ tó ti gbẹrẹ gẹjígẹ sí Nàìjíríà. Kàkà kí tún fan. Wípé lọ́dún 2026 gbẹgbẹsẹ̀ kó bá wọn rìnrìn àjò. Kó kọ sílẹ̀ nínú àwọn ètò wọ̀nyí. Online Dynamics àti BSB Study Abroad ní Canada àti ní London. Work permit wà nílẹ̀ fún orílẹ̀-èdè bíi Netherlands, Finland, Luxembourg, Norway, Ireland and Canada. Bẹ́ẹ̀ ló wà bákan náà fẹ́ntọ́ fẹ́ gbẹ̀kọ́ ní Canada, London, Finland, Ireland, Hungary, Australia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Online Dynamics létò ìrìn àjò lọ sí China, April and October, Europe, Germany and Netherlands, June 2026, South Africa, May ló bọ́ sí London, November 2026 ní ti BSB. Ìrìn àjò tó ń fọgbọ́n kọ́gbọ́n fi mọ̀ kó mọ̀ pẹ̀lú olókoòwò lágbàáyé. Business supporting business international. Online Dynamics àti BSB. Wọn ò nílò ẹjọ́ àròkúdórógbó. A ti mọ̀ wọ́n mọ̀ sí à ń kórin ìrìn àjò fọjọ́ pípẹ́. Ti ẹni kọ́ kàn wọ́n la lọ́fíìsì wọn o. Adépatẹ Abẹ́bí Crescent, Off Edition Police Station, Jericho Ibadan. Telephone 08102738145 àti 08032429497. Online Dynamics. Jẹ́ ọ̀kan nínú alábàáṣepọ̀ wọn ìrìn àjò ayọ̀.
1: Every new day is an adventure where each moment is a chance to be active, grow, and learn.
2: Look, Mom, I'm getting better every day.
3: You sure are. I am so proud.
1: Support their growth with LactoGrow 4, which contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
2: This is not for me.
1: Let's help support his growth. LactoGrow 4. Grow active. Grow ready.
4: Ma wo mi bi mo se fe yin.
5: Mo n gbọ ka ti tu efe.
6: 32 FM 94.9.
7: Àwọ̀ àgbọ̀ orú orí
8: mi. Sweet mother.
9: Dami lo.
10: Láyé láti inú ìwé Nehemiah. Oríkẹwàá, abẹ́rẹ́ lẹ́tí ẹsẹ̀ 34. Àwa sì ń dìbò láàrin àwọn àlùfọ́ àwọn ọmọ Léfì.
9: APC. NTP. Ẹyin wo lẹ̀ ń dìbò? Ẹyin ojú di voters card.
10: Àti àwọn ènìyàn fún ọ̀rẹ́ igi láti mú ilé Ọlọ́run wá gẹ́gẹ́ bí ìdílé àwọn bàbá wa tí ó wà ní àkókò yìí lé ọdọọdún láti fi dáná lórí ìpẹ́pẹ́ Olúwa Ọlọ́run wa gẹ́gẹ́ bí àti kọ́ nínú òfin àti láti mú àkóso ilé wa wá láti mú àkóso igi gbogbo àti ọdọọdún lé ilé Olúwa wá.
9: Ó dúró mi rò kí wọ́n lè rí wàásù wa níbi tó ń ka ẹ̀. Torí ọ̀rọ̀ ọ̀run ogun ẹ̀fẹ́ jogi kò tí ẹ jẹ. Lọ sí.
11: Ẹ jẹ́ kẹ́mi darí wọn.
10: Wíṣẹ̀mí, kó sì dáhùn, wíṣẹ̀ ìdílé
9: kan. Lọ sí Act 2. Ṣé àwọn apostoli. Màá fọ́ Ọlọ́run bọ́jọ́ mẹ́. Ṣé àwọn apostoli. Orí kejì. Látẹsẹ̀ ìkíní.
11: Ṣé fáìnà àti.
9: Ṣé àwọn apostoli orí kejì.
10: Ìwé Act 2. Ìwé àwọn apostoli. Orí kejì nígbà tí ọjọ́ Pentecost ti dé.
12: Ẹ̀dẹ̀ yìí máa go, èyí máa ká, ẹ̀yẹ ẹ̀dẹ̀ yìí máa go.
10: Gbogbo wọn fi ọkàn kan wà níbì kan.
9: Bàbá ẹ̀ bá dá chọ́ọ̀tì lẹ̀. Wọ́n máa bẹ pé ní bàbá ẹ̀ máa ká. Ṣé ní ẹ̀ máa dùn?
11: Ẹ ní nǹkan tẹ̀ ṣe.
13: Ẹ náà yìí bẹ́ẹ̀ ṣe.
9: Be looking at me as I'm somebody's father.
13: Ṣé ẹ̀ ló máa
9: mú? Mo ń gbọ́.
10: Ẹsẹ̀ kejì. Lójijì, ìró sì tú.
9: It's okay.
10: Ẹsẹ̀ kejì lójijì ìró sì ti ọ̀run wá gẹ́gẹ́ bí ìró ẹ̀ fúfù lẹ̀lẹ̀ wọ́n sì kó fún wọn níbi tí gbogbo wọn gbé jòkó ẹ̀là wọn bí iná sì yọ ó pín ara rẹ̀ sí méjì ó sì bàlẹ́ olúkúlùkù wọn gbogbo wọn sì kún fún ẹ̀mí mímọ́ wọ́n sì bẹ̀rẹ̀ sí ní fi èdè tó sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àwọn tí ó lé ohun wọ́n sì jí orí fi gbọ́ láti orílẹ̀-èdè gbogbo lábẹ́ ọ̀run dé sọ́lẹ̀mù nígbà tí wọ́n sì gbọ́ ìró ọ̀pọ̀lọpọ̀
9: Kí ló ń ṣe yín?
12: Ẹyẹ fún mi.
9: O gbọ́dọ̀ tún jáde ń bí ni.
12: Ẹ máa ń kọ́ra mọ́lá
14: jọmọ́. Olóde pé yìí mọ́ mi.
9: Tí ẹ̀ mú bá da ẹ̀ mú tó wọnú ayé ẹ̀ kò ní wàá bá kan náà mọ̀. Ó ní ẹ̀ làwọn sì balẹ̀ wọn.
10: Bẹ́ẹ̀ni.
9: O gbọ́dọ̀ tún jáde.
10: Ara rẹ̀ fi ń gbọ́rọ̀.
9: Má dáhùn.
10: Ẹsẹ̀ kẹsàn-án, àwọn apáṣíà àti mẹ́díà
9: Don't say that. What's the problem?
14: Angelia
9: Lankara.
14: Ankara, we do the
10: that. Baba is saying, don't say that.
9: Oh, please, I know.
10: Baba is saying, don't say that.
9: Baba is saying, Baba is daddy.
10: Baba is saying, don't say that.
9: Baba is daddy. Baba is daddy.
10: Kick me, daddy.
9: Baba is daddy.
10: Daddy.
9: Close
10: that. I mean, daddy.
9: Close that.
10: You don't need to make me.
9: How much are
10: you? Kill on it. O mọ̀ pé mi ní ìjọ mi lọ́nà ọjọ́ púpọ̀ ìwọ ló kó èròjọ ìwọ̀n bá kí ló tún ní ọdún bá dà lọ́wọ́ mi kí ló dé
9: gbọ́ ọmọ ìjọ
10: wà lọ́wọ́
9: Thank you. Not a beer party.
10: You won't report something to us.
9: People in authority.
10: Yes, what did you do?
9: Go and sit down. Please.
10: No, look, no, come out at that door. Keep quiet.
9: Go and sit down there.
10: I want sit down for
9: you. You want to be a good child? You want to see your children? Sit down. Obey me too. Whatever you saw, you will reap.
10: So, what was this? So,
9: are you going to show you? Yeah! No, they're going to know. Testimony, please.
14: Testimony, please.
9: I let it go. Oju Oluwa ko se wo.
15: Ina ni sina re sina oju
14: Oluwa.
9: Oluwa se. O se wa eko. O la ko ti graduate.
15: Of course.
9: Now, Oju Oluwa ko se wo si akoko ere.
10: Ina ni
9: so ore wo ni na wa se e.
10: Mo fe wo Oju Oluwa, ina de o se yo.
9: Eh eh, so wa jo eni.
10: Ojo mi je, mo lo fun mi ni mark ni bayi.
9: Do not know me. And then you say it. That's what you will say.
10: And you know, so by here, there's in going on.

ọ̀rẹ́. Bẹ́ẹ̀ni, ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́, o yanu ìka àkọsílẹ̀. Tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí àjọgbá pẹ̀lú ìrètí wípé ẹ̀dínwó yóò bá túnà ka àkọsílẹ̀. Tó o bá ti ilé ìtajà kan bọ́ sí òmíràn nítorí wípé òun wá ibi tí ọjà ti dínwó kiri. Tí o bá náà o kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí, o tún wá sí

0: bẹ́ẹ̀ ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́. O tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé. O sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá 10% ní gbogbo ìgbà tó bára dátà. Tẹnu lásán kọ́. Òfin àti ìlànà à ń tẹ̀lé wa o. Smart Cash látọ̀dọ̀ Airtel.
1: Owó iyebíye lọ̀pọ̀ èèyàn fi tún fóònù ṣe síbẹ̀ kò gbádùn ẹ̀. Ìròyìn ayọ̀ rèé. Real phones, iṣẹ́ tó yẹ wà yékéyéké pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ engineer. À ń tún phone pẹ̀lú laptop ṣe. Bóyá ẹ ti gbé phone pẹ̀lú laptop yín káàkiri tí wọn ò gẹ́ tiẹ̀. Ẹ máa bọ̀ lọ́dọ̀ wa. iPhone, Samsung, Tecno, Infinix, Itel. Bẹ́ẹ̀ la tún ta fóònù lóríṣiríṣi pẹ̀lú laptop tó jẹ́ London use tó fi ni lọ́kànbalẹ̀. Real phones for your phone repair. Phone unlocking, we are always there for you. Real phones, a wà ní Dùgbẹ̀, Ìbàdàn, Ládojúpẹ́ ẹnu ọ̀nà tó wọlé sí Kòkó House, Dùgbẹ̀, Ìbàdàn. Ẹ sì lè pè wá

Station Radio 32 FM la wa ni badan o nibi ta tin dabi edun ta sin ro bi owe iyen lori eto ta pe ni aditu temi fi man so wi pe ise Olorun aditu ni gbogbo nto Olorun ba oke to da aditu ni o da wa ni ilokunrin o da wa ni ilobirin se yen ki sadetu bi gbogbo wa se wa po to nile aye toda awon ti won bi ni beji ti won jora won bi imumu be ba wo won fini fini e ri wi pe nkan kan a tun yato loju won ba se wa po to nile aye oju kaluku wa o wa jora wa aya to gba se yen ki sadetu ni oda awon kan won funfun oda awa kan asi dudu o tun wa da wa lediru eropo ero ofa ede kaluku wa wa yato se yen ki sadetu ni yàtọ̀ sáwa èèyàn adarí hurun ó tún wá dá wọn nǹkan míì tó jẹ́ abẹ̀mí ó dá wọn lónírúurú sínú igbó ó dá wọn lóríṣiríṣi sínú òkun ó dá wọn sórí àwọn òkè ó dá wọn sáwọn pẹ̀tẹ́lẹ̀ ó dá wọn míì wọ́n ń fà yá fà ó dá wọn míì níṣe ni wọ́n ń wọ́ ó dá wọn nǹkan abẹ̀mí míì wọ́n ń fò lójú ọ̀run ṣe gbogbo eléyìí ṣe kì í ṣàdìtú ni la fi ń wí pé àdìtú ni ṣe Ọlọ́run ọba mi ká.

0: bẹ́ẹ̀ ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́. O tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé. O sì tún lè di àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá 10% ní gbogbo ìgbà tó bára dátà. Tẹnu lásán kọ́. Òfin àti ìlànà à ń tẹ̀lé wa o. Smart Cash látọ̀dọ̀ Airtel.
1: Ibadan, are you ready? The biggest blockbuster event is here. It's the fourth edition of Latterfest 2026. Proudly brought to you by 32FM. And this year, we're bigger, better, and louder. Get ready for a spectacular evening of unlimited music, comedy, and fun. Making a grand appearance this year is the one and only Fuji icon himself, King Sahid Oshuba, Rashid Abala, and other music sensations. Expect an incredible lineup of top comedians, ready to have you laughing from start to finish. Featuring MC Package, Rapping Daddy, Dr. Bengu, and many more. Date, 4th October 2026. Venue, Racecourse, Adamasiga, Ibadan. Time, 4 p.m. Tell your friends, call your people, gather the squad, because Latterfest 2026 is where Ibadan will be this season. 32FM Latterfest 2026 is sponsored by Imperial Black and Minimi Chinchin. Don't miss out. See you there. 32FM, filling the world with Latter.
2: Ajá wúlọ́rọ̀ tí ọ̀pọ̀ dàjẹ́ lẹ́gbàrá àgbòmọ̀mọ̀ tá a wúlọ́rọ̀ tí ọ̀pọ̀ dàgbò mọ̀lẹ̀. Yímù yímù yímù. Asúre tètè ò ní súre kọjá ilé. Àrìn ìgbèrè ò ní sùn sẹ́bà ọ̀nà. Mọ́ gbà wọ́n wè mọ́. Ọ̀gá dírẹ́bà mọ́ sì ṣe ìlòdì sí iná tí ń darí ọkọ̀ lójú pópó. Bí ọ̀bá ẹ̀ tí ní ọkọ̀ já lọ. Àjọ tí mójútó ìbọ̀wọ̀ fún òfin ohun ìgbófinró ní ìpínlẹ̀ Ọ̀yọ́, Ọ̀yọ́ State Rule of Law Enforcement Authority ní Nketata o. Iná lòfin kò mẹ́ni ọ̀dá. Mọ́ gbà wọ́n wè mọ́. Mọ́ sì jáná tí ń darí ọkọ̀ lójú pópó. Ẹ̀mí ọ̀làárọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní bàjẹ́ o.
3: Òórùn dídùn tó peléke, kí ló ń sí ọ̀rẹ́ mi? Èyí ni àṣírí bí mo ṣe ń se àdídùn oúnjẹ fún mọ̀lẹ́bí mi. Sedap Supreme Noodles ni o. Ìtọ́wò yìí yọrantí, kí ló wà nú ẹ̀? Adìẹ ló di gidi. Òun sì ni èlò àṣírí adùn tó kọ yọyọ nínú Sedap Supreme Noodles. Bẹ́ẹ̀ ni o, noodles aládùn ti wa, èyí tí a dàpọ̀ dáradára pẹ̀lú adìẹ ló di gidi. Ó sì ní eré àdáyébá tí ó jẹ́ kákòókò oúnjẹ jẹ́ ayọ̀ fún ìdílé. Jẹ́ ojúlówó ọmọ bíbí Nàìjíríà.
4: Ẹ̀mí àwọn wọ̀nyí. Ẹ̀mí àwọn wọ̀nyí yóò tún ní ìràgbára nínú.

mọ́tò yìí ní ẹnu tó mẹ́ta yìí lẹ́yìn ìgbà tí ẹbí Fásinóyè ti ń pa tí wọ́n ti yarí pé àdìsẹ́ ní ìlú tó lọ́ba tó níjọ́yè kí la gbé kí la jù lẹ́sù fínú hàn gẹ́gẹ́ bíi dírẹ́fà tí wọ́n bá ní kó fún ọmọ olówó tí wọ́n fún olówó ṣé pípa ni wàá kù ọ̀pá ìyàwó ọ̀pọ̀ ọmọ ọ̀pá ọkọ tọ́jọ́ ọ̀gá rẹ. Wọ́n rí bẹ́ẹ̀ ni arákùnrin pẹ́ láwọn ìgbìmọ̀ rẹ̀ inú àwọn tẹ́jọ fọ̀rọ̀ lọ́ra àwọn tẹ́jọ mọ̀ ń pa iṣẹ́ láàbí yìí sí ọgbẹ̀ ẹ̀wọ̀n Abẹ́òkúta ní ọba ọba Abẹ́òkúta prison ló wà ní ọba wọ́n rí máìndì wọ́n síbẹ̀. Ẹ̀yin kọ́ yìí lé ẹnu tó mẹ́ta yìí wọ́n mọ̀ ṣe ìdájọ́ irú ìdájọ́ wo ni a dá fún lẹ́kàlẹ́kà bí àti àwọn tẹ́jọ kọ̀mítì ọ̀fẹ́ǹsì yìí. Ogun State High Court ó fún àwọn gbogbo wọn ní ìdájọ́ o àmọ́ the principal suspect the principal criminal tọ́jọ́ number one èyún lẹ́kan adékàbí àti ìkejì rẹ̀ gangan tẹ́jọ́ ọwọ́ ọ̀tún ẹ̀ wọ́n dájọ́ kú fún wọn wọ́n dá ẹjọ́ kú fún wọn ni o nígbà tí ẹ ń gbọ́rọ̀ báyìí pé ikú ló dábàá wọn kóòtù dàrú pé àdìhẹ́ndì náà ẹ bá pààyàn ni wọn pa náà ni o ọmọ orí arò bọnu ó ní.

0: wọ́n ti dájọ́ gbogbo báyìí lẹ́ka lẹ́ka ìbí àtàwọn ìgbìmọ̀ rẹ̀ ẹ̀jẹ̀ yára lé ẹja sí ẹ bá pààyàn kí ni ó tẹ̀lẹ̀ sí. Hello. Hello. Hello. Ah, hello bíbá náà bí yóò bá lọ ìwé ọ̀lọ́. Hello.
1: Hello.
0: Ẹ kalẹ̀.
1: Ẹ kalẹ̀ sá.
0: Orúkọ yàtọ̀ bẹ́ẹ̀ ti sọ̀rọ̀.
1: Bàbá Olómi Lámù.
0: Oh.
1: Ọmọ yín náà ni.
0: Ok, oye dáké tó. Ọmọ mi.
1: Ọmọ yín náà ni.
0: Àmì ọ̀rọ̀.
1: Ṣé mo wá rí ṣùgbọ́n ẹ fẹ́ délẹ̀
0: báyìí? Mo sọ bẹ́ẹ̀ gbẹ́ bẹ̀rẹ̀ mo sọ.
1: Ṣé rí kọ́lọ́ kọ́ màṣá ní owó àwọn ni kọ́lọ́ má jà sí ọ̀gá sínú ilé.
0: Àmì o.
1: Ṣé náà ti rí báyìí pé ara ilé ẹni níṣó ni ẹbí ti pèrà?
0: Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni.
1: Níṣó báyìí bí kọ́tí.
0: Mo wà ní wọ́n pa wọ́n lẹ́yìn báyìí sí.
1: Ẹ̀ma ni ìtumọ̀ láti pé wọ́n ti rọ̀ ní ọ̀hún. Ẹni tó tọ́jú ẹni yẹn. Ẹ ṣe rí ipò ní ọ̀sẹ̀ bá wọn jẹba wa. Ṣé rí gbogbo àwọn tó bá ti ń ṣerú yìí nǹkan báyìí? Tí wọ́n bá ti ń tẹ̀ wọ́n, ìtura jẹ mọ́ kú ọmọ kan tí wọ́n mú kú. Ìtura jẹ pé àwọn gbére ni kò lọ
0: bẹ́ẹ̀.

0: Hello. Hello. Ah. Okay. Hello, can you hear me, Daisy?
1: Mo dan lo.
0: Eh. Ororeo.
1: Ororeo. Se mo ripe to ko yen ba lo si mu fun gbese aye. Se mo ko ti jari tele.
0: Ben.
1: Yen mo bo se sala yoro yen.
0: Hmm.
1: O ba won sise. Won fun olowo.
0: Ise ti o ye o se o ba won se gan.
1: Ise ti o to ye o se gege bi ba le ile. O ba won se. Now, o ti wa ri pe won fun olowo e. Ti wa se solution to ye ko se ni ye.
0: Ben ni.
1: O yo ko lo fi ejo san to e ko fi ejo su kan de gba owo re fun. Leyin e ko si dora fi be le. O wa gbiyanju, o wa se tu pa to wa pa won ni si to wo re wa jade ma.
0: Owo ke.
1: And he no on gan na ni si bayi, won to wa se dajo pe kan to lo pa o na.
0: Abeere.
1: Se wa ri pe o folio fa le jole je bayi. Olorun ni jada mu.
0: Amen. E se mo dupe o pe le Jesse. Hello.
2: Hello.
0: E
2: kale.
0: Hello, mi wa wa. Oru ko soro.
2: Mi to la gbe lati yi
0: o. Oye, da se to.
2: Se ri pe ban go program ba e ko to wa nbe. O ye ka ma mu lu.
0: Mhm.
2: Adamo ni gbe yin o.
0: Mhm.
2: Elo ye ko ra ti se yin sile igba ti ko mo pe ko pe o.
0: Mhm.
2: Se te to ri another thing person ni pe ko ni ti mo gba won to gba yan sise. Won so kini kan mo fe gbo nu so pe a driver baba wo lo wa ta won se ibe. Gbogbo àwọn ọmọ wọn responsibility àbábàbá ló rán wọn lọ sílé ìwé fún òṣè fọmọ iṣẹ ọdáìbà ni wọn a máa tọjú àwọn òṣè wa dáadáa bẹẹ tí o sọ pé nǹkan tẹ ní ẹ ṣe dá o because you can't use the legality to justify legality òun náà nísìnyí báyìí ó sọ pé ẹni tó bá pààyàn náà pípa náà máa pa ẹkún ètò àdídìrò ẹwọn.
0: Àmì ẹsẹ̀ mo dúpẹ́ o ẹsẹ̀ o. Hello, ẹ kalẹ̀.
3: Ade kale.
0: Oruko ya ni beti toro.
3: Ya ni sweat ni lati.
0: Oye dare to. E dare to.
3: Won ba fun lowo.
0: Mhm.
3: Se bo ye ko fi se won le yin.
0: Abi.
3: Iru ero buruku wo ni yen. To ba mo pe seyin o pe re. Won so won do e ni lo fun lo. Wa de fi se won le. Wa lo wa se si bo mi.
0: Mhm.
3: Gege bi da je boda to soro tan mi nsin yi, tan soro sekun ni. Gbogbo àwọn tán bá ń gbàyàn ṣiṣẹ́ wọ́n máa ṣe wọ́n dáadáa wọ́n máa ṣe wọn àbámọ̀ ní gbẹ̀yìn ọ̀rọ̀ lóòótọ́ ẹ̀kọ́ ló yẹ ká kọ́ nítòótọ́ òun ní nísìn ó pogidi ìdílé kan ó pa àwọn ọrùn tọmọtọmọ torí wọn àlọ́mọ míì láyé àwọn arákùnrin yẹn àtobìnrin tó fa yẹn ọmọ méjì wọn bí ẹyọ kan dẹ̀ ti kú kó tó di pé sẹ́ẹ̀sì yẹn ṣẹlẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
3: Wọn àlọ́mọ kankan láyé ṣẹ́ṣẹ́ṣẹ́ irú ìwà wo wá nìyẹn irú ẹ̀ ní etí wò ni. Ẹlẹ́nà ò járe kọ́gbọ́n.
0: Ẹ ṣe àdúpẹ́.
3: Má bẹ́ẹ̀ sọ̀tọ̀.
0: Ẹ ṣe o, ẹ ṣe gan. Hello.
4: Hello, ẹ kalẹ̀.
0: Orúkọ yẹn ni mo ti sọ̀rọ̀.
4: Ẹ kú ẹ̀ sọ̀rọ̀ ìléwọ̀ lágbára náà.
0: Àbí o.
4: Nǹkan ní Fẹ̀mí yan pẹ̀lú Yomi ni lásìkò.
0: Ọyẹ pápápá.
4: Ẹ̀rí tó bẹ̀ ń bẹ̀yẹ kẹlẹ ní.
0: Ó ga jù.
4: Bẹ́ẹ̀ bá ti ṣe pa ìpa ọba ẹni ọba ti pààyàn kan ó pa òun náà dànù ni.
0: Àbí.
4: Òní bọ́ńbẹ́. Ó sọ dìdí ìdílé kan ó sì bàdílé jẹ́. Kò yẹ kó rí bẹ́ẹ̀ o.
0: Ó ga jù.
4: Lọ́wọ́ wa pẹ̀lú wa ká máa ṣe sùúrù o. Ẹ̀rí léwọ̀
0: ọ̀pẹ̀lẹ̀
4: yọ̀ọ̀mù ni látọ̀ yẹ.
0: Àmì ẹ̀ṣẹ̀ adúpẹ́ o wà níyàwó. Ó ga o. Hello. Hello. Ẹ kalẹ̀. Ẹ kalẹ̀. Ó ga o. Ẹ kalẹ̀. Orúkọ yára bẹ́ẹ̀ ti sọ̀rọ̀.
5: Ẹ kalẹ̀ ẹ kú ètò.
0: Ètò ni.
5: Orúkọ mi ni Kẹ́hìndé Ọmọ́tọ̀sọ̀ láti Dàwí Amúlòkó.
0: Ọya ẹ dá sí tó.
5: Bẹ́ẹ̀ rí nítorí ọmọ ọdún mi fún àwọn èèyàn. Ojú tá a bá fi ń wáṣẹ́ ìkọlà fi máa ń ṣe nígbà bá débẹ̀. Nígbà tẹ́ fẹ́ bá wáṣẹ́ ẹ̀ mọ̀ ṣe bí aré tipa. Nígbà bá wá débẹ̀ tán ẹ̀ mọ̀ ṣe bí ẹ̀pẹ́ ẹ̀ ti yó. Gbogbo iṣẹ́ tí èèyàn bá fẹ́ ṣe láyé kí wọ́n bá ti mọ̀ pé iṣẹ́ yẹn ò kí òun kóra ti iṣẹ́ yẹn lẹ̀ rọrùn kó dẹ̀ wáṣẹ́ bò mí. Nígbà tó sọ pé wọ́n fowó kówó oṣù rẹ tí wọn ò lágbára ó dẹ̀ fi iṣẹ́ wọn lẹ̀ nígbà tó sọ pé bóyá iṣẹ́ kan ló wà ń ta. Ṣé rí gbogbo eré máa kó gbogbo àwọn gbogbo rédíò tá à ń gbọ́ yìí ẹ̀kọ́ ni ká mọ kọ́ bẹ̀ fi ṣe pé káàkọ́ mọ gbọ́ lásán o. Torí ẹ̀kọ́ gidi wà bẹ́ẹ̀ fún àpọ̀lọpọ̀ ẹlòmíì ti we gbere di o olomoja dara o ba mo lo fi juba o to mi eleyi o ti do fi joba bayi
0: abi
5: le bo ko benu ba ko ko di di dile
0: ese bo de
5: ese adupe ni teloru o
0: ese gan
5: teloru le se koko ju olo ni joba je ta bi se o ni jona o
0: ami ese o
6: ni to sa se ma se o n ba pada di pre
0: a go be sa mo gidi gidi lawa yo lori to ewon ojole ah ni deni ewon
6: ewon ojole se
7: ewon ojole ori bi ba de o dero ewon awon to wa lewon
0: hello
8: ewon ojole
0: e kale
8: pepo
0: oruko yan ni be ti toro
8: solution da ni lati ye gan le yo
0: oye da ni tu
8: ah o gbe nu ta o
0: hmm
8: ona shanu wa o
0: ami eh you to court
8: no shanu
0: eh okay ami ami ese adupe ami o ese o ah hello
9: alo milamu
0: e kale
9: pepo
0: oruko yan be
9: ti toro ni joba o
0: abi
9: oruko mi ni abdul hadidun lati olupa bege
0: oya dasi
9: seri awon oluwo wa won ni oran owo ni ogbon alakowe wa ni ogbon ti mo lu ngba mi ni awon ti mo ba won ti deni fi mo pa won danu tori pe oporopo elomi gan be gan te pe won ni fun olowo ise kan ni won o gba ise di mefa do mo se fun eni yeti ma ti ri won o ti ma bi tan le ri si loju opa won danu an na ti se nkan ti o da fun na ni teri e ba nlo yan
0: sorry what the court ah o ga o nda elo bi ti wole hello
10: mi na mu wa
0: e kale
10: sale o
0: e ti oruko yan ni be ti toro
10: ile ka ko re ga sala la ta gbe ni ndu
0: o ye da se tu
10: aba me ma de waju
0: eyin
10: ni de
0: bendi
10: bo mo di de ni meta to yan ju e ba to wa yo ri de o wa so fe gbe to re o fe gbe so re se ko wo ba ma ti yan lo ni
0: abi
10: ni se ki n te lo do won ra pe won ri ti ote lo yo ko be yo gba mi ki won de ke ta ti a ti a ni o
0: so
10: ko ti lorun ni o ara fun la
0: ta o se adupe o
10: wo
0: ami o ami

0: méjèèjì pamọ́ tí wọ́n bá pẹ́ lẹ̀ wọ́n máa lẹ́sẹ̀ etí ìṣẹ̀lẹ̀ ganu ẹ̀wọ́ ti kílẹ̀ àwọn ẹ̀ tó fi ṣòfò tó gbélé máa yẹn lábẹ́kúta ọgbẹ́ni ti sọ ibi sọ́nà tó ń bá yinka yí pẹ́lẹ́ lẹ́kọ̀ọ́ mo ti gbọ́ ti lọ sí lọ́bí ọdún mélòó ó ti ẹ̀wọ́ ti
1: pa
0: ìjọsí.
1: Bó ṣe ká ọkùnrin lára sínú owó lọ́yẹ kẹ́ ti pa. Ṣé gágádé mọ́ pààyàn bá ní Nàìjíríà? Ṣé ẹ̀bẹ̀ pé àwọn ìwé kẹwàá ti gómìnà ọ̀tọ̀ ọ̀bọ̀ kí tó pé wọ́n pààyàn? Ẹ mọ̀jà fi ìgbìmọ̀ náà dá wa sọ̀rọ̀ mọ́ ẹ̀dá kan tó lọ lọ́wọ́ ní ti àbámẹ̀jẹ̀ àmọ́ bìrì. Wọ́n yẹ pààyàn báyẹn pààyàn bá sẹ̀ àwọn ìwé kan wà tí wọ́n tọ́ bọ̀ gómìnà tọ́ bọ̀ kí wọ́n tó lè pààyàn. Ṣé ẹ̀ pàwọn gómìnà bá sì rí olóṣèlú ni wọ́n ẹ̀rú ọmọ bà wọ́n ni pé ìwọ náà bá bá tọ́ bọ̀ wí nílé ṣe báyìí ṣé àwọn fámìlì rẹ̀ ò ní pé kíní kan ṣé lè wọlé bo ìdí tó ń bọ̀ ní ìsìn báyìí ti bá kọ́ bọ̀ wí tí ẹ bá pa ọmọ wọn. Ẹ̀wọ̀n èèyàn gómìnà mọ́ àwọn náà máa ń bẹ̀rù sá. So ìdí máa ń jẹ́ ọpẹ́ nu kátípẹ́ ayé ológun ni kíákíá wọ́n ti ẹ́ gbàgbé ẹ̀ ti pa wọ́n dànù ẹ́ gbàgbé ẹ̀ ti pa wọ́n àwọn tọ́jà òwò rí tiẹn wọ́n bòbó ni wọ́n fàyẹ̀ dànù pàwọn ènìyàn dànù. Àmọ́ àwọn olóṣèlú wa ẹ̀rọ máa ń bà wọ́n ìdáàkẹ́ gbà ládùúgbà ni pé kọ́dàmù rẹ̀ bùwà ẹ bẹ́ẹ̀ jẹ́ wọ́n pa wá tẹ́lẹ̀ ẹ tẹ́ bá pa ní tiẹ̀ bẹ́ẹ̀ jẹ́ wọ́n pọ̀ o ọ̀nà tẹ́ yóò gbà nínú òfin ní bẹ́ẹ̀ wọ́n pa ẹ̀ ní kéèyàn máa san ẹ tó bá pa èèyàn wọ́n lè bá pa o ẹ bẹ́ẹ̀ sọ fún yín nù ìdí sọ ni pé bẹ́ẹ̀ jẹ́ wọ́n pa tó kẹ́ fẹ́ sọ̀rọ̀ ẹ̀ló. Ẹ̀ló ẹ̀kalẹ̀ o pásítọ̀
2: ẹ̀kalẹ̀ Ajibọlá
1: ok
2: ẹ̀kú iṣẹ́ o.
1: Ajibọlá kọ́ lèmi alóbìlámù ló kọ́ tèmi alóbìlámù ló kọ́ tèmi.
2: Ẹ alóbìlámù
1: Akeem Hamzat
2: oníkòdùngbẹ lọmọ so n tí mo sọ ni pé àwọn ọmọ yìí ṣojú lásán sẹ́yìn lójú láìpẹ́ bá mú nǹkan ṣé tó bẹ́ẹ̀ ṣe ń sọ gan ń dẹ́rù báyẹn ọ yẹ kí wọ́n so wọn máa ní Land Rover kí wọ́n máa wọ́ wọn káàkiri ni wọ́n dájú wọn pé wọ́n pọ̀ dìde èèyàn mẹ́ta lọ gbà wá o.
1: Àwọn
2: tó ń súnmọ́ àwọn dẹ́rù àti bí wọ́n kó ọ̀rọ̀ la pẹ̀lú àwọn dẹ́rù àti súnmọ́ o. Ó dà rọ.
1: Ẹ ṣe burúkú dá o ẹ ṣe o pé wàá tẹ̀lé o. Ẹ̀wọ̀ tí ọjọ́ lé ní rọ́gbọ ẹ̀wọ̀ ọgbà ilé ìgbé tó yí pẹ̀lú ògùn jọlọ. Ẹ̀ló wọn lu ẹ̀ka ẹgbẹ́
2: Adúmílámù fún ẹ.
1: Orúkọ yàtọ̀ bẹ́ẹ̀ ti sọ̀rọ̀.
2: Ibọ́lá láti Bódìjà.
1: Ok, ọyẹ dájú tù.
2: Ó máa tún ẹ lè máa tún lọ fáàkì. Bọ́bọ́ yẹn ti ó ti jàre ní lápá kan.
1: Ó jàre tẹ́lẹ̀ kó tọwọ́ ni kó tó wá jẹ̀bi.
2: Ó ti jàre tẹ́lẹ̀ ọ̀rẹ́dì.
1: Ọ̀rọ̀ nu.
2: Nígbà tí wọ́n fi nígbà tó ní kó máa fọlé adìẹ kó máa fọ mọ́tò nígbà tó.
1: Ọ̀dà. Kòburu ọkọ tí fúnra rẹ ni ọkọ tí fúnra rẹ ni ọkọ tí fúnra rẹ ni bẹ́ẹ̀ mi ló kẹsẹ̀ bíi mi o ọ̀dà báwọn àpẹẹlẹ ṣe. Ọjọ́ ti lọ abala tí a ti bá kánú gbà ẹ̀tọ́ rẹ nìyẹn ọjọ́ ti wá lọ báyìí ọjọ́ ti lọ gan ẹ̀bẹ́bìnú ìwọ náà gbé ẹ̀tọ́ rẹ ha pé nọ́mbà Akeem Hamzat lẹ́yìn ètò yìí. Ìwọ́n tó bá gbé tọ̀ rẹ̀ bóyá ilẹ̀ lọ́ra ọbẹ̀ tíráàbù ni wọ́n tà fún ọgbẹ́ gbọ́ owó lọ́wọ́ rẹ̀ ẹgbẹ́ náà bá Akeem Hamzat. Tàbí ká pàdé mi jọ tún dé ní aago mẹ́ta ní 32 FM lẹ́gbẹ̀ẹ́ Premier Hotel ẹ̀ wá pàdé mi. Lẹ́gbà tó pèbí sílé o tó àpọ̀ ní ẹ̀tọ́ tó fẹ́ gbà 08034276158 tàbí 08072 8226 lẹ́gbà bíi tẹ́lẹ̀ pèmí sí nìyẹn. Ẹ pàdé mi níjọ sunday lórí ètò castle ayọ̀ pàtì ni o àjọ nàta bíi owó ni. Mo kí ìgbà adájọ́ ṣètò lálẹ́ yìí o àdínlógún ẹ̀wọ̀n o ó kọ́ tẹ̀mí gẹ́gẹ́ ní Akeem Hamzat ọmọ olóòjẹ́ mọ́kò méjì ọ̀pọ̀lọpọ̀ gẹ́gẹ́ ní etí jẹrẹtú ẹ̀làmọ́kò tí ọ̀pọ̀ lọ́jẹ́ yẹn gà láyé fàbàdà. Àbí àti yí a pàdé ní ọjọ́ mẹ́jọ lórí ètò ẹ̀wọ̀n jọlé ẹ̀dẹ̀ àbáwí fún ọbàjọ́ gbọ́ o. Ẹ̀dà wí fún ọbàjọ́ gbọ́ ọ̀gá ọ̀dà rọ̀.

ẹnikala o. Ọ̀tún olúwawo lẹ̀ Ìbàdàn. Olóyè Ewéńjẹ́ Adégoróyè. Igi àdùbí agbẹ́fẹ́gorí ìtẹ́. Ọmọ dídá wa. Màá kú màá tẹ̀. Oníṣu lónìyàn. Kéèyàn máa ṣẹ̀ṣẹ̀ ẹni kọ́ máa jẹun bí èyí rí. Ọjà dẹ́gbẹ̀ rẹ̀ ń tà ní wọ́n gbé kalẹ̀ lọ́ọ̀tà. Ó ṣòwò gbéyàwó òré rẹ̀ ń bẹ̀. Ìgbìyànjú rẹ̀ ni ètò. Wá máa rú orí tó gbé wáyé. Máa bà lọ́dọ̀ Ewéńjẹ́ Adùbí. Ọ̀tún olúwawo lẹ̀ Ìbàdàn. Ní bàbá àṣàlẹ̀ lójú ọ̀nà òjé Ìbàdàn. Láti òjí ẹlẹ́ni ẹgún ọ̀kadà bàbá àṣàlẹ̀. Ojú sọ́ọ̀sì ni ẹ ti sọ̀kalẹ̀. Ẹ ti rí àkọmọ̀nà wọn gbàgàdà gbàgàdà Ewéńjẹ́ Adùbí bẹ̀. Tàbí ká ẹ pè wọ́n sórí 08033260141. Olóyè Ewéńjẹ́ Adùbí. Ọ̀tún olúwawo lẹ̀ Ìbàdàn lóní. Ìrọ̀rùn lábẹ́ nígbà tá a dáyé.

ṣàmọ́dún àwa báwọn ṣàmọ́dún o. Gbẹ̀ngbẹ̀yìn òkè, gbẹ̀ngbẹ̀yìn òkè, kókókókó lára ọ̀tá ń le. Bẹ́ẹ̀ ni ara tiwa máa le ní kókókó báyìí lára ọ̀tá ń le. Bàbá ṣe ń jí báyìí tá à ń sùn tá à ń jí a máa mú nǹkan wọnú nǹkan ní nǹkan ní ṣe wá. Èmi á máa sọ wípé àwa ò ní fọwọ́ méjì bá wọn dá ọkọ̀ dúró. Ẹnìkan bá ṣe ni wọ́n fọwọ́ ọkọ̀ wọ́n fọwọ́ méjì dọ́kọ̀ dúró. Ṣùgbọ́n tára bá ń le bí kókókó báyìí bí ara ọta tó ń le ó di dandan àwọn ọmọ mú nǹkan wọnú. Àwa lá máa ṣe nǹkan nǹkan ní ṣe wá. Bó ṣe máa jẹ́ nìyẹn. Má jẹ̀mú tèmi bọ́lọ̀ ń dá lórí àwọn tó ń fẹ́ tèmi. Ikú ò ní payín fún mi. Kò ní pè mí náà fún yín. Tèmi bá ti ń dé tí mò ń dé báyín ayọ̀ tèmi. Àlùbáríkà kan ò jù bẹ́ẹ̀ náà. Ẹ̀kalẹ́ o. Ébà mo fi yín bùgá bàjẹ́. Ọlọ́run pé mo ní yín. Torí wípé kí ni ẹyin gangan ni èjìká tí ò jẹ́ kí aṣọ bọ́ lọ́rùn tèmi. Ẹyin gangan lèjìká tèmi gbọ́rùn lè báyìí tí mo wò pé ẹyin lẹ gbé ọrùn mi dúró bí ò bá ṣe jìká. Aṣọ mọ̀ jábọ̀ ni. Bí ò bá wá sétí lórí orí awá dàbí àpò láìgbé. Ẹyin gangan létí tèmi. Ẹyin lẹ jẹ́ kí n wà beautiful. Ẹyin gangan ni beautiful tolú òre ń tẹ. Ẹ o lẹ́yìn ọlọ́run ọlọ́run náà tún ni ẹyin náà tún. Ẹ̀kalẹ́ sà ẹ̀kalẹ́ máa mi ẹyin sísítà mi ẹyin ẹ̀gbọ́n mi ẹyin brothers mi ẹyin okú mi okay ẹyin àbúrò mi mo kí yín o oyún inú mo kí yín o ìkókó ilé mo kí yín ọmọ ọwọ́ mo kí yín ọ̀dọ́ pátápátá mo kí yín o. Kalẹ́ tolú òrèǹté ọmọ ara tí ń fọ̀rọ̀ dára lágbolé ara lọ́nà ara ara tí mi ò ní dára lára ara gbogbo etí tó ń gbọ́ mi tó ń wò mí lálẹ́ òní àtọjú tó ń wò mí o láṣálẹ́ òní. Ọlọ́run ara yín ò ní dára lára ẹ ní gbára aláràdá ara tí yín lẹ́ mọ̀ ẹ́ èmi ń dára tó ń wò ẹ yín náà mọ̀ dára tó ń wò ẹ ní fàrà sínú kú lágbára ọlọ́run.

0: tó bá ṣe gbé in tó gbé fílé fún rárá ẹ ni wọ́n ṣe máa bẹ́ẹ̀ gbé ní ìta. Gbogbo ògbà kọ́ láàmọ́ bínú tá a mọ̀ jà tá a mọ̀ gbéra wa ṣe pé. Sẹ́rí there's one attitude tí mo fẹ́ ká ní nínú ìwà. Tàbá ti take nǹkan lightly like wípé ká mọ̀ jà. Ká dẹ̀ máa parí ẹ̀ sí. O ti kọ́kọ́ kógo àkọ́kọ́ já nínú ìgbéyàwó. Àwọn kan wà tó ṣe wípé tán bá ti bínú. Ìbínú yẹn débi wípé tán bá ti bínú wọn fly up wọn bínú gan. Ẹ bínú tán ẹ̀ tún máa yan di oṣù mẹ́ oṣù kan nínú ilé.
1: Àbí jump fence.
0: Mo ṣì sọ mọ́rọ̀ ní bóyá bẹ last week àbí last 2 weeks. Mo ma ní kẹ́lòmíì ṣe sọ́rí fún ìyàwó. Alẹ́ òun òun mọ bẹ obìnrin. Òun láyé o. Òun á bẹ obìnrin. Obìnrin àtẹ̀yìntọ̀. The last statement tí mi yìí fẹ́ gbọ́ ni. Fúnra rẹ̀ òun rí dínkù ìyàwó ẹ̀. Tó bá wá déta tán bá bẹ́ẹ̀ rí dínkù ẹ̀, what will you do? I am not here láti bá ẹ̀yin ọkùnrin sọ̀rọ̀ àbí kẹ̀ láti bú ẹ̀yin ọkùnrin àbí láti ó ti yé yín. But I am just telling you the right thing. I'm telling you the real, as in, the real fact. See, ọ̀rọ̀ ìbínú yìí, I have a note. Tó jọ mọ́ ọ̀rọ̀ ìbínú. Didi digest here ti mo ko as in mo didi ko note lori e gan ni mo de mo wi pe lagbara olohun mo de fi ma mo se ma fi se lecture lori itolorin te fans club

0: àwọn gbé àwọn ìkóòzò ìpè kọ́ ń jara wọn dànù ní kọ́lọ̀ ṣanú. Hello. Ó dà pẹ́ yìí ẹ̀ ti wọlé. Hello.
1: Hello.
0: Yes, sir.
1: Ẹ̀wọ̀n ẹ̀ka lẹ́.
0: Ẹ̀ka lẹ́, sir.
1: Ẹ̀pẹ́ ìṣù.
0: Ètò ní, sir.
1: Wà nìyẹn o.
0: Yes, sir.
1: Ẹ̀kú ìyànjú o.
0: Yes, sir. Ìdìyànjú ni, sir.
1: Àdúrà wọn gbà.
0: Àmì, àmì, sir.
1: Ẹ̀kú gbogbo gbà wá.
0: Yes, sir. Ẹ̀rọ, sir.
1: Àtọkùnrin àtọkùnrin gbà là ń gbà lẹ́kṣọ̀. Ọ̀tọ̀ọ̀tọ̀ ní bó ṣe bá kálukú ni. Orúkọ mi ní Alfa Ọlọ́run dámiláyè lárin mo kí gbogbo ní.
0: Ẹ ṣe gan ni, sir.
1: Pẹ̀lú ọ̀rọ̀ tí alájà wa sọ kẹ́yìn nísìnyí yẹn.
0: Bẹ́ẹ̀ni.
1: Ta sọ nísìnyẹsìn lọ́wọ́lọ́wọ́.
0: Bẹ́ẹ̀ni, sir.
1: Ká máa gbọ́ báwọn àti sọ yẹn pé à ń dákú obìnrin obìnrin obìnrin obìnrin. Ìyàwó ní ti mi, ó dùn mí pé bí mo máa ń kọ́ kù sí bẹ́ẹ̀ ni. Òun fi gbígbá lòpọ̀ tọ́ ọmọ rẹ̀.
0: Wọn kì í fi bíbá lòpọ̀ wọn kì í fi ìbálòpọ̀ tọ́ ọmọ.
1: Lajelaje. Òun ní fi tọ́ ọmọ. Ìyàwó tèmi ní mi lọ́wọ́lọ́wọ́ kò ní fi tọ́ ọmọ. Ọba àjẹpẹ́ ó fọ́mọ lọ́yàn lọ́dún méjì. Ọjọ́ tẹ bá ti ní ti yá tó kò lè tọ́ ọmọ kó lè tó máa tọ́ oko. Nítorí rẹ̀ ni kì í gbàgbé kó máa ń bẹ́ nìkan sí nǹkan kan ẹni tí àtọ́ ara tí mi náà máa mú bílífù máa tó mi jẹ́rìí tèmi.
0: Ẹ wá ìmájì kẹ wá máa fi kinní yẹn kẹ wá máa fi bínú kẹ fi máa react. But ẹ ti mọ̀ ọ́ bí nature wọn.
1: Nature rẹ̀ ni ó fi training mi bíbí kọjá sí pé irú ẹ̀ bá tún happen mo bá tún lọ padà lọ fẹ́ lómi àǹzẹ̀ ní ìlú mo bá tún lọ fẹ́ lómi. Ṣé irú ẹ̀ náà ni ṣéyìn náà bá lọ ẹ̀ mọ̀ pé tún mẹ́mi náà lára. Àti bí mo bá yà sọ́ọ̀kì mi adé ń wo ọmọ láàrin ọdún méjì kí gbígbé. Nípò ọkọ tó di ní ọdọ ẹyẹ ẹnu lẹnu ọmọ. Ó bí pẹ́jọ́ sí pé tó bá ń jọ́ tó bá gbọ́ mú gan ọjọ́ ìfẹ́ àlejò ẹ̀sẹ̀ máa wá fún un. Ó máa ń tún dúró pẹ̀lú àlejò ní kò ń dálejò.
0: Bẹ́ẹ̀ ni àwọn obìnrin míì wọ́n ṣe pé wọ́n ń ṣe nǹkan àlejò tán bá ń tọmọ lọ́wọ́. Àwọn míì dẹ̀ máa ń fi
1: ẹ̀kan ìlú. Bẹ́ẹ̀ ni tó bá ti lè yọ ọyàn lẹ́nu ọmọ àlejò ọmọ wá. Ẹ jẹ́ ká tó lọ ọ̀rọ̀ tẹ́ rí àwọn ọkùnrin pé obìnrin obìnrin obìnrin obìnrin àwọn ọkùnrin mo máa ń tẹ́ràn kí mo sọ bí ìtọ́ ìní wa àìsí láti mú bẹ́ẹ̀ èjì mi kò ṣe wáyé ọmọ tí mo bí lọ́mọ ọmọ mi gan ó tún lè gbé mi dání bí igbó bì. Ṣebí ẹbí kí ni lámùdàgbà ẹ má jẹ́ àtara wa.
0: Bẹ́ẹ̀ni kọ́ ló ń ṣàánú.
1: Àwọn omi ń bẹ́ ń bẹ̀ mi ò sí ń bẹ̀ kò sí ni á dọ̀ ọmọ tó tó pé rí ọ̀nù wa. Ọkùnrin ò lè fẹ́yàwó wọlé kọ́kò ló máa ṣagídí kóbìnrin máa ṣagídí. Ọ̀tọ̀ọ̀tọ̀ ni àjò tó lọ ń dá wa tó ọlọ́run ní ká mú nọ́mbà tiwa kálukú mú tiẹ̀ téyà ọkùnrin bá rí obìnrin fẹ́ obìnrin gbogbo ayé ló rọrùn. Gbogbo náà bá yìí ti rọkọ fẹ́ ọkọ̀ gbogbo ayé ló rọrùn lọ́run kó jẹ́ kálukú mú tiẹ̀ ni. Ẹ̀kọ́ ẹ̀ tó mú kí gbogbo àwọn èèyàn wa lápapọ̀ látògbómà sọ ni Ọ̀yọ́ ni Ìbàdàn ni Èrúwà ni kíkéé ní gbogbo all over the world. Àti máa ń tẹ̀sí sí tòun Àbújá ni. Àwọn ti gbóhùn brọ́dà wa lábújá yìí náà pẹ́.
0: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni èmi náà ti gbóhùn
1: ọkọ ìgbẹ́
0: ní nọ́mbà àwọn ìbákan ti ẹ̀ pè wọ́n.
1: Gbogbo alákèéyàn kò lè ní agbára ọlọ́run. Kí gbogbo àwọn olóko mo sì kí àfa wa náà ní Ìbàdàn bẹ́ẹ̀ náà ni wọ́n ku gbogbo ọgbà.
0: Láti papa ẹlẹ́yìn.
1: Àánú ọlọ́run ọmọ fọ̀hún fún kálukú wa. Ọlá ànábi ànábi. Ẹ kú ètò.
0: Ẹ ṣe gan ni sà. Ẹ ṣe mo dúpẹ́ sà. Ẹ ṣe o. Yes, sir. Ale oye alejo alejo oye dele. I really appreciate you all the time on your program. E se gan ni sir. Hello.
2: Hello.
0: Yes, ma.
2: Ekale.
0: Ekale o.
2: Thank God for you. Yeah, if you call me, we don't dance today.
0: E ma binu ero po ni.
2: Ẹ ṣe rí àwọn ọkùnrin tó ń sọ̀rọ̀ kan àkíjòjì wọ́n àkíjòjì ni ṣe rí àwọn ọkùnrin ìgbàmì gan wọ́n fi tí wọ́n kó bá obìnrin.
0: Ẹ ṣe àwọ̀.
2: Mo fẹ́ sọ ní ti fi ṣe gbogbo lókè níbi sára tèmi báyìí. Mo fẹ́ sọ pé ó tó otító a year and 6 months.
0: Ọkùnrin
2: ló ṣe ní láṣọ́bù.
0: Imagine.
2: Now mo bẹ̀ mọ́ obìnrin mẹ́ta For the past 3.5 years, we think about commission.

0: àdèsí àjọjú kò àjẹ́ ó lọ ṣùgbọ́n dùn mí pé wọ́n sì jọ ń bára wọn ṣe wọ́n sì jọ ń jáde ó dá bóòlù yìí wọ́n ti jọ jáde ṣùgbọ́n tó wá dùn mí ni pé ọkọ mi sọ pé èmi ò kì í ṣe obìnrin jù nítorí pé èmi ti lọ for the past 3 years pé òun bọ ọmọ yẹn ṣe nǹkan èmi ò dẹ̀ ṣe wọ́pẹ̀ tó bá fẹ́ ràn ọkọ rẹ̀ ó yẹ kèmi ti bóun jà nílé nítorí pé mo nípa sí mo ní sọ́kùn ìjẹ́ kèmi fi sọ̀rọ̀
1: ìlú mo fẹ́ sọ. Ẹ má sunkún, ẹ jọ ẹ má sunkún mọ́. I can feel your pain.
0: Mo mọ bí wàá yín ṣe rí. Torí tí màá tọkọ máa jẹ́ gbọ́dọ̀ wọn rọ̀. A lè jọ wà ní fẹ́sẹ̀ kókó má kà sí mi. Kí n tí kó má dà mí lọ.
1: I'm feeling so good.
0: Àwọn ọmọbìnrin táwọn ṣẹlẹ̀ yìí ilé ọkọ ló wà pẹ̀lú ọmọ mẹ́rin.
1: You feel pain yìí. Ẹ mọ nǹkan
0: ẹ má wò. Ṣé bí mo ṣe wà yé pẹ̀lú èjì mi ṣe kò dúró mi pé bí mo ṣe wà ní ìpínlẹ̀ òní nínú àyíká pé kí ni mi ò ní jáde kò tẹ̀ wá jẹ́ kí n jáde ṣùgbọ́n tó dùn mí ni pé bí mo ṣe gbọ́dọ̀ pé mo dáríjì ẹ̀ wọ́n wá ń ṣe sí mi lójú báyìí ni tí má dẹ̀ sọ̀rọ̀ ní ìṣinwá ẹ̀yà kọ́bù ẹ̀ máa lókè máa lè fara mọ́ gbọ́dọ̀ mo fẹ́ lọ mi tí mi ṣiṣẹ́ gbọ́dọ̀ mo fẹ́ lọ tí màá ti rú pé mo fẹ́ lọ gbalé mi ò jáde báwo ni màá ṣe yan àlẹ́ ok tó bá yẹ pé ẹni tí ò ní bẹ̀rù ọlọ́run ni ẹjọ́ tó ọlọ́run ṣé kò ní bẹ́ṣẹ̀ tà pé kókó náà ṣe nǹkan tó wù wọ́n ti ẹ̀rín àkíyèsí obìnrin wọ́n ti ẹ̀rín àkíyèsí obìnrin níṣẹ́rù yẹn dáa tó bá níta kí ló ń wò mí kí mo fẹ́ ṣe mo gbà fún ọlọ́run ní gbogbo ìṣòro pé jọ́kanjọ́kan tó bá máa yá ọmọ abẹ́ jáde.
1: My dear sister, it is well. Ejo, please, for God's sake, I feel your pain. I am getting so emotional, as in Motu was so emotional. Go, I feel your pains. I know what you're going through. Yes, Ejo, as a woman, I am pleading, Ejo. Sherry, one thing, you are the last thing that is paramount to yourself. As in, you are the best thing that has ever happened to your own self. See yourself as number one priority. Kóra yín papọ̀ sí ẹ múra yín papọ̀ sójú kan ẹ put mind ẹ gada mind yín papọ̀ sójú kan kẹ kọ́kọ́ feel relaxed na ẹ kọ́kọ́ feel relaxed please for God's sake. I promise I will call you tomorrow. I will call you Ejo, mamu number yín I will call you tomorrow Ejo.

ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà pẹ́jú sí àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dati two fm gbòṣù ó lé téńté ọba láàrin àwọn ọkùnrin dati two fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni dati two fm ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni agbádùnnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn kásì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ nìjẹ lẹ́nu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 fm ń dòṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọ̀kan.